0: nikan ni kerin le la adorun ton fa meson ebo leyin 32 FM 94.9 an ferin gba gbogbo agbaye
1: Ìrọ̀rùn máa fẹ́, ìrì àánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ò ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ Olúwa ni, gbogbo èèyàn sanbí, àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba

0: si súre fún.
1: Ó sì wípé.
0: Ó sì wípé.
1: Wòó. Ọ̀run ọmọ mi dàbí ọ̀run ọkọ tí Olúwa ti bù sí.
0: Gbọ́ ìwọ náà gbọ́gbọ́ lóhùn. Ẹlòmíràn òórùn tó wà lára ẹ̀. Òórùn bẹ́ẹ̀ ni pé kán mọ́ fẹ́ rí ọ. Wọ́n á lóhùn rùn sí wọn. Ẹlòmíràn tẹ̀ lóhùn rùn sí wọn. Lásán kọ́. Bọ̀tí Jákọ́bù ò rí bẹ́ẹ̀ because ẹnu bàbá ẹ̀ ti sọ̀rọ̀ orí ọ̀fẹ́ sínú ayé ẹ̀. Wọ́n ti sọ̀rọ̀ àánú sí ayé ẹ̀. Wọ́n ti sọ̀rọ̀ ògo sínú ayé ẹ̀. Wọ́n ti sọ̀rọ̀ ọlá sínú ayé ẹ̀. Tẹ́wọ́ síbi lórúkọ Jésù òórùn ògo kó wọnú ayé ẹ̀. Kó wọnú ayé ẹ̀. Láti òní lọ gbogbo òórùn ìkórira ó yẹ jáde. In the name of Jesus. Ẹ ka bíbélì.
1: Ọlọ́run yóò sì fún ọ ní ìrì ọ̀run.
0: Ìwọ náà sàmì bẹ̀ yẹn. Ọlọ́run máa fún ọ ní ìrì ọ̀run.
1: Àti nínú ọ̀rọ̀ ilẹ̀.
0: Àti nínú ọ̀rọ̀ ilẹ̀. Yes.
1: Àti ọ̀pọ̀lọpọ̀ ọkà tí ó ti wáìnì.
0: Àti ọ̀pọ̀lọpọ̀ ọkà tí ó ti wáìnì. Yes. Kí ènìyàn kí ó máa sìn ọ́.
1: Kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ.
0: Kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ.
1: Máa ṣe olúwa àwọn arákùnrin rẹ.
0: Máa ṣe olúwa àwọn arákùnrin rẹ.
1: Kí àwọn ọmọ ìyá rẹ kí ó tẹríba fún ọ.
0: Kí àwọn ọmọ ìyá rẹ kó tẹríba fún ọ.
1: Ìfibúni fún ẹni tí ó fi ọ́ bú.
0: Ìfibúni ẹni tó bá fi ọ́ bú.
1: Ìbùkún sì ni fún àwọn ẹni tí ó súre fún ọ.
0: Ìbùkún ni fún àwọn tó súre fún ọ. In the name of Jesus. Àmì méje ni mo fẹ́. In the name of Jesus.
2: Àmì.
0: Sórí ọ̀sẹ̀ yìí, mo fẹ́ kó dárayá. Kó o lè gbà pé àánú máa dìde. Ẹnìkan ló ń fún wòlíì 10,000. Ó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí kí ẹ̀rí mẹ́ta. Gbọ́ntàn bí kó lè máa ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀ ìwọ náà gbọ́dọ̀ sọ testimony tí n bá gbọ́ testimony ẹlòmíì orí mi àdẹ̀ máa wú. Number one ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run ọlọ́run dẹ̀ ṣèkínní ó dẹ̀ dá lóhùn ó ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ dẹ̀ wà léra láti òkèèrè ó dẹ̀ wà mo ṣírò owó yẹn it's about 42 million ó dẹ̀ wọlé sínú ayé ẹ. Number two bí àwàdà ẹni tí ń gun úbà obìnrin tí ń gun úbà. Àsóbìnrin àmà gun úbà. Ọlọ́mọ paradà lóhùn. Ọlọ́mọ paradà ti lọ sílẹ̀ ọba. Ó mọ nǹkan tó ń pè ní àánú. Ó mọ tó ń pè ní ìrànlọ́wọ́. Tí àánú bá dé, tí ìrànlọ́wọ́ bá dé, ògo máa dé o. Gbàrà mi fún mi lọ́wọ́ ní gàdù. Tó ń ṣe kíni o gba físà. Ó tún ṣe wedding ní UK. Ẹ náwó báyìí sá. Ẹ̀gàn rẹ̀ parẹ́. Ẹ̀gàn rẹ̀ parẹ́. A máa gbàdúrà lórí testimony yìí.
3: Orúkọ yín.
4: Your name.
5: My name is Rita Osomaye. My name is Rita Osomaye.
3: Láti
5: tèlè.
3: Kíni tí Olúwa ṣe?
5: Olúwa ó ṣe ìyanu láyé mi. Ìyanu tí ò tí ì rí lé nínú fámìlì mi rí. Nílé bàbá mi, nílé ìyá mi, nílé ọkọ mi wọn ò tí ì rí rí. Ó jẹ́ bí pé mo ṣàìsàn fún ọdún méjì lórí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ́ mi bíbá pé mi ò lè rí. Lórí ọjà tí mo tàbí ò lè lọ mọ́. Ọmọ mi tó wá jáde ní yunifásitì ó wá ṣiṣẹ́ Uber obìnrin. Ìgbà tá àìsàn ó wá ṣe lórí mọ́ mi ó máa fi Uber tó ń ṣe lẹ́kọ̀ọ́.
4: Èwo máa dín ní bàbá jọ.
5: Ó wá sọ pé òun ní ṣe mọ́ lórí àìsàn tó ṣe mí. Wọ́n máa tajà ní èso ni mò ń tà. Ọ̀pọ̀lọpọ̀ tó wà bí wọ́n mọ̀ pé èso ni mò ń tà. Mo wá jókòó fún ọdún méjì mi ò lè jíjẹ. Mi ò lè wọ bàtà. Bàbá kan wà ń bí báyìí nísìn ó wá sọ wípé kí n máa gbọ́ ìrì òwúrọ̀ ṣe bí ọba. Pẹ̀lú bí mo ṣe ń gbọ́ yẹn ó ń wọ́ mi lára ní oníṣẹ́ Yorùbá o tó ń wọ́ mi lára. Tí bàbá bá sọ pé ká ṣe owó tá máa ń ṣe fún ká máa tó sí nígbà májẹ̀mú yẹn mi ò lè ní ìpájẹ̀mú san. Débi pé màá máa san mọ́ mi á máa sọ pé mọ́ mi ẹ̀ tí ẹ̀ ṣiṣẹ́ yìí lẹ́ máa ń san ìgbà mi 1,000 ìgbà mi 2,000 tí ìbá jẹun máa san. Mo wá ṣe débi pé tí bá rọ ọmọ mi wọ̀n nífẹ̀ẹ́ lọ ó wá fi nọ́mbà yẹn sórí. Ó jẹ́ 30, 32, 67, 0, 85. Ó wá fi sórí ìgbà mi máa gbé wọ́n stíkì ìdá ni màá sọ fún ọmọ mi pé ó kọ̀ fẹ́ stroke owó yẹn mo lọ san. Tí bá sọ mi sọ fún wọn. Ìgbà mi débi tí bá tájú ẹ̀sìn wá rí màá ní ẹ̀fí mi lẹ̀.

0: gbogbo nǹkan wá yàtọ̀ fún mi. Débi pé ọmọ mi ti ṣe, ó ti try to gba visa for 5 years kò rí gbà. Lẹ́yìn ìgbà tí mo ti tọ bàbá ṣe bí ọba, mo wá lọ sí gbọ̀ngàn ìgbà mi, mo wá lọ sí ṣe bí ọba oṣẹ́ ọ̀run ta ṣe. Akọ́kọ́ ṣe bàbá fún wa ní àti ọyẹ, àdántí ọyẹ. Atútù ṣe ìgbà bí tí bálágbára máa lọ, bàbá sọ pé ká ra aṣẹ wá. Mo wá ra aṣẹ lórúkọ gbogbo àwọn ọmọ mi. Mo ra, mo wá fún obìnrin ọmọ mi obìnrin kó fi wẹ̀. Ìjọ tó fi ọgbẹ́ ẹ wẹ̀, ìjọ ẹ lórí fífà.
1: Hallelujah.
0: Ìjọ tó fi Joyce Obi ẹ wẹ̀, ìjọ ẹ lọmọ mi ní fífà.
1: Hallelujah.
2: Lẹ́sọ̀ mọ́rí sáà sọ hallelujah.
1: Hallelujah.
0: Ibi tó wá yà mí lẹ́nu pé ẹni tí mi ò mọ̀ rí, mi ò mọ bí òun ọmọ mi jẹ́ pàdé wá sọ pé ibi tí wọ́n ṣe Uber yẹn ọmọ mi nìkan ní obìnrin tó wà ní gúrùpù wọn. Ó ti wà ní UK láti 5 years. Ó wá pé ọmọ mi. Ó ní báwo ni ẹ̀ tí ìlọ́kọ ọmọ mi sọ pé òun ti ìlọ́kọ, ó ní ẹni tí wọ́n jẹ́ ọrí bẹ̀ tí wọ́n ò ráyè. Kí ló dé tá ṣe ó bàbá, ó ní ó bá máa mi òun tajà. Ó ní ìgbà tó òun wà Nàìjíríà, ó ti ní ọmọ dáadáa ní. Ó ṣe sọ pé ó fẹ́ fẹ́ ọmọ mi nìyẹn. Ká tó máa gbọ́rọ̀ lọ, òun ló bẹ̀rẹ̀ tó kó 20 million lẹ̀. Olókọ̀kọ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn. Káwọn máa sọ lọ gbogbo ìgbésẹ̀ tá a gbé máa yẹn gbé. Ìgbà tó wáyà wọ́n ní pé kí ni masters tó lọ ṣe máa yẹn ló sọ 60 million masters.
2: 20 million, 60 million, 36 million.
0: Ó wá sọ pé nínú 60 million ó ní pé kọ́ọ̀sì tí wọ́n fún àwọn èèyàn tó wà ní kọ́ọ̀sì yẹn ti pọ̀ jù. Máa yẹn tuntun kó 6 million lẹ̀.
2: Ó lè lo 42 million.
0: Ká fi change kọ́ọ̀sì yẹn. Káwọn máa sọ lọ o. Ìjọ ta lọ sí lúkọ àgbẹ̀ tí bàbá fún wa lóròró ìjọ Friday tó kọjá yẹn. Mo máa ń lọ tẹ́gbà yín pẹ̀lú mẹ́sẹ̀ ṣe lu mi, màá ṣe tàkàtìkàkà máa ń lọ. Àwa lọ ìjọ yẹn lọmọ mi lọ ra tíkẹ́ẹ̀tì. Káwọn máa sọ̀rọ̀ lọ nísìnyí. Ọmọ mi lọ pẹ̀lú masters. Ó débẹ̀ nísìnyí, ó ti lọ́kọ́. Àwọn fámìlì ọkọ̀ yìí wá níjọ́ Sátọ̀dé, àwọn èèyàn tó ń lọ wá sí introduction wọn wà bí wọ́n ṣe jẹrìí. Àwọn fámìlì ẹ̀ ló wá torí pé máa yẹn ò sí ní Nàìjíríà, àwọn fámìlì ẹ̀ ló wá ṣe introduction. Ìjọ Friday, Sátọ̀dé ọmọ mi dẹ̀ gbé lọ, ti wá UK báyìí pẹ̀lú ọkọ̀ rẹ̀.
1: Ọmọ Uber!
3: Uber lady!
2: Uber lady! Ó dára UK!
3: Ìkẹ́rù UK citizen!
2: Ẹnìkan gbé ọ̀rọ̀ dìde pẹ̀lú 42,000.
3: Ah, with 42 million.
2: Ọmọ ti ọgbẹ́ 42 million.
3: Yes, sir.
2: Ọmọ ẹ̀ náà wà ń bẹ̀ o.
3: Ṣáàtú ìsẹ́.
2: Ṣé o máa kọ́ ọmọ ẹ̀ wà ń bẹ̀?
3: Ọmọ ìyájú bẹ̀.
2: Ekeke bàbá bàṣà àdáyà.
3: Jesus is the
2: king. Ìwọ náà kọ́ ìrànlọ́wọ́. Sọ pé ẹlẹ́dàá mi o. Oye gba ìrànlọ́wọ́ tí ẹ.
3: Yes. Receive your own help.
2: Receive your permanent healing.
1: Amen.
3: Ẹgbẹ́ ìwòsàn pípé.
2: In the name of Jesus.
1: Amen.
2: You are set free.
1: Amen.
3: Odominira.
2: Ravasa Devaru
3: Bishu. In the name of Jesus. The name of Jesus. In the name of Jesus.
2: Ah, ìwọ náà tẹ́wọ̀ ẹ̀ báyìí. Sọ pé Olúwa.
4: Olúwa.
2: Èmi náà nílò ìrànlọ́wọ́.
4: Èmi náà nílò ìrànlọ́wọ́.
2: Mo nílò owó.
4: Mo nílò owó.
2: Olúwa.
4: Olúwa.
2: Olùrànlọ́wọ́ mi dà.
4: Olùrànlọ́wọ́ mi dà.
2: Ibo ló wà.
4: Ibo ló wà.
2: Olúwa darí ẹ̀ wá.
4: Olúwa darí ẹ̀ wá.
2: Olúwa darí ẹ̀ wá.
4: Olúwa darí
2: ẹ̀ wá. Oyè oyè àdúrà.
4: Orúkọ Jésù. Orúkọ Jésù.
2: Orúkọ
4: Jésù. Ẹ̀mí náà.
2: Sakadu ha, bewu badu masenda ya rakataba.
5: Abraham. Jesus, Oluwa. Ah, ojobuko lati orun koro de olori.
4: Jesus.
5: Koro de olori.
4: Amen.
5: Phone weda. O ya gba ebuko la.
4: Amen.
5: Ara ti ma dun.
4: Amen.
5: Gba ebuko.
4: Amen.
5: In the name of Jesus. Wa de se bi oba.
4: Amen.
5: Jesus, Oluwa wa.
4: Amen.
5: O bi o gboro ra nu gba. Make sure pe won na san ore yen leni Monday. O lo san 10,000 ko rorun. O san 10,000 lai lowo lowo. Omo tin se uba. Omo bere. Eri bi bi kan se leto. Ki omo bere ko ma se uba. O wa ran lowo latoke. Ko rojunjo yen ni o. Ma roju la ro yi. In to ba na o je won. I won na se mo fi connect. Emi mo gba ran lowo. Emi na fa so testimony. En ti o ti se gbeyawo. Emi na fa se gbeyawo. Mo fe lo le oba wo lo mo pray appoint ti e won ki fi sare eyan ma sare ni mo gbadura bi oluwa tin be ti emi e wa le waju oluwa ti emi duro ayi re ma dide
4: amen
5: and the name of Jesus
4: amen
5: lo la gba olorun a ma de obada ma de obada lola ma ya abekuta nyo ma ya abekuta mo ma salaye di ma se ni bon mo fe so alaka fun e enikan lo lala e won mo so pe alago but i sit to me mo fe ko papa ku so ala e to wa so ala yin ma wa to me
6: omo daddy e ka ro se o e ku jo meta o ku se olulu asagbon do tu alaka ni mola si oko mi si jo wa ni ori bed yi na lasun so an to wa gbe mi lo digba ti enu le mi beauty kan ti won ti pari so iwo laye wa nbe iwo laye si wa nbe an to wa mu mi bo pe iwo laye bi igbere bed iwo laye wa awon eyan ti wa sibe won wo pe ki lawon eleyi wa kokoda won ni ki lawon eleyi wa oko mi ba ni kini tan si wa yi ti won ri mu yi awon si mu ni eni ni ti tawon o mo si wa lawon mu le ni ni ti tawon o bi kokoda yen se nbo lati inu iwo ni yen ko ti e ti yori jade tan oko mi se bo si be ni bo si bo si gba ni ori mu mo se gba ni ori mu o fe yin enu bayi won gba fun mo se fi owo fa jade niyan lo wa ni bo la won se rokun bemi na si dide tele won niyan la wa gbe lo sita la we yan wa pe wo pe se crocodile to wa ni igbere leleyi crocodile to wa ni igbere leleyi pe ah olorun mo ku se ta mi yan si ti wa lati pe kan mu ti won ri mu mo ba sa ni pe ke ba won wo okun mo ba sa wo okun kiri mo sa se ri okun kan niyan ba sa fi de ni enu mo se de ni enu lo ba nja piti nile bo bo se nja piti nile yen mo wa tun ri lo wa tun dide bi gba ti wa tun wa ju aja o wa tun wa ju aja oju ala yen mo ni se crocodile tun ma ju aja ni oju ala ni bo se rin bi gba ta ja ba rin niye so bi obirin kan na tun se wa niyan lo wa niyan awon eja o pe wonu iwo awon eja won wonu iwo loko mi wa wo jala mi atan mo wo sun yen won nowo to wa lorun won to wa ni se ba won se bo wonu iwo lo mu eja ni iwo ti de po ni inu e iwo ti de po ni inu e se ba won se bo wonu e ta won lo bo mu eja leleyi no wa gbe omi gbona no wa gbe kana no wa kokon do omi gbona si inu iwo yen pe ki awon eja yen pe ki o le ko sadide ni mi ri oko mi ma aso ti pada wo inu iwo yen lo wo inu wo yen to wo inu wo yen lo mo sa se lo gbe awon eja nla nla mi ri wo eja yen ri mo sa se lo gbe awon eja nla nla meji yen won fowo kan fa ikan won fowo keji fa ikan mo se gbe eja nla nla meji yen mo se gbe jade ni oju ala yen niyan so mi o understand e won mo fi ni pe o pe kan kan phone won ke se voice note si
5: egbo ituma lai iho inu ile o tumo si ibi isura ibi ti bo kon ma nwa sugbon ni ti won one lo wa nbe crocodile lo wa ninu e one lo wa nbe sugbon e ma gbagbe pe oko e so ko ma mu ni ojo na won ti wa ti pe ti pe sugbon ni ojo na oko yen mu iyan tumo si pe nipa epa ati ile pa re owo re ma te ota re yo segun ota re but e ma gbagbe pe ko pa ko segun e tan o yi pada o di aja iyan ni pe nigba leyin segun to segun yi ma gbagbe pe o ajoju obirin yo de iyan o so bere lasan ajoju obirin ma de iyan o so bere lasan mo wa gbagbe pe obirin lo wa juwe fun e pe ibi yo eja wa nbe eja yen de ni idin wa ninu e ninu ewo na o da mi gbona si yen ni pe o gboro ma gbadura to gbona ninu adura to gbona lo ti segun nibi ti egbin wa wa pada rowo nbe o to pe gba to wo be eja la meji lo gbe jade ibukun yo keyin segun amo sora fun obirin aja yen obirin to ba ile ku sowo e gbagbe e o ti ba layan je o gbadura loruko jesu wa di asegun
4: amen
5: mo ni wa di asegun
4: amen
5: in the name of jesus
4: amen
5: so pe mo di asegun
4: o di asegun
5: gbagbara oju ala ti yo lenu o ya pare
4: amen
5: ibukun oju ala o ya ko te olowo
4: amen
5: wa de se bi oba jesu oluwa wa
4: amen
5: mo gbagbe pe mo so fun wa pe lagbara olorun ni ola ma wa ni obada Association of Block Industry Hall Ibela Malu o wa ni Ajaseti Navy Estate ne Adigbe ni Obada Road Ibela ti ma pade ni ola la gbara Olorun la ro kutukutu la ma wa nbe ta ba ku ni Obada la ma wa sabe kuta la gbara Olorun ona meteta la ma de amade elega fajo ati lewiran branches wa to nbe ma so address lola basimari loruko jesu ogo ra jade
4: amen
5: to ba wa ni obada mo gbagbe pe gbugba ta wa ni agbegbe be patapata jesu ni iyanu kan fun o ta jo fi pade to ba wa ni panseke obada itaosi e jajo pade nbe ati okelewo e jajo pade nbe adura wa ma gba loruko jesu apere gbagbo ti ma mu dani ma sala yi lola loruko jesu ogo ra jade
4: amen
5: sopo ogo mi a jade
4: ogo mi a jade
5: sopo ogo mi a jade
4: ogo mi a jade
5: gbogbo olojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin loruko jesu wa ri anugba
4: amen
5: loruko oluwa ti o da aye ati orun igbeyawo re oni da loruko jesu
4: amen
5: mo bless ojo re ojo ibi re yo di ibuko fun o
4: amen
5: okara bale
4: amen
5: e o de se bi oba
4: amen
5: happy birthday and happy wedding anniversary loruko jesu wa ra anugba
4: amen
5: in the name of jesus
4: amen
5: e je kin ki awon celebrant wa nbi number 1 abosede folare victoria adebayo ati amzat oluwa kemi happy birthday to you loruko jesu wa ra anugba
4: amen
5: call account number sele 3032 670285 Mustafa Solomon Moses oni lo ma gbe jade ni First Bank loruko Jesu wa ra anugba
4: amen
5: gbogbo eni keni to ba bless account lo ora bless ya
4: amen
5: mo ya pere agbo re simo mo ya oro re simo ni oruko Jesu o ya gbagbara
4: amen
5: o mo ni gbagbara
4: amen
5: mo ni gbagbara bo tin jade lo lo ba anu pade
4: amen
5: wa bore pade
4: amen
5: wa meri wa Jesus, Oluwa wa.
4: Amen.
5: Oju senekan fi da lo

pọ̀nbẹ́lẹ́ kẹ́kẹ́ ńlá fi mọ ohun ọmọ rí abọ́ tó bá ti ṣí bọ́ poroporo dọ́là fi mọ bódó bá ti rí ngún mọ́ra wọn. Oru ni polongo orun, oru ni polongo oru, atewi atagba egba lenu, ike eso dori, ta titu wa fu emure 94.9 kaka kula ye ngba wa. Aja teni koko house ndugbe le badan la mule si kaka kiri teru to mo fe ti wa. Aye ba

0: FM 94.9, Laughter House, Orioke Tete Premier, Mokola Ibadan. Kakaka pata, ko chef we kokoko roko. Ifo labalaba si yato si te yawodi. Beye bawa jura wolo, eji akansara solongo. 32 FM 94.9, Laughter House, Orioke Tete Premier, Mokola Ibadan.
1: Baba fẹ́ lọ dé.
2: Èyàn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkọ̀ kò ní túmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísìn. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government bùkọ́ kò ní orí kankan tó ń túmọ̀ tàfẹ́ wo ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ.
3: Ẹ lò lẹ sọ f'olú wẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí?
4: Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdo lẹ́nu yóò lè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú.
3: Ṣé rí tí ààrẹ Tinubu ò bá járe ẹ̀gbà tí ò bá járe ẹ̀gbà Ọlọ́run má jẹ́ kómi tìdí wọ̀gbìn lẹ́nu.
5: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ, wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
6: Àṣemúyàn gọ̀. Àṣegasókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun làwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn awù ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

ilẹ̀ ẹ ti máa rọ̀ ní o èrè ní tèmi àti yín o ti àmìyọ adébáyò èrè ń tèmi ó ta sinẹ́ èrè ń tẹ̀yìn náà o lónìí ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026 ọjọ́.

0: ilé adé sì tẹ̀ tí mo rólé lórí mbẹ̀mbẹ̀ ẹrù pọ̀ lórí mi ọba ta ni ó tètè jé mi náà síbi ọlá lẹ́nu iṣẹ́ mi ìgbìyànjú mi ọlọ́run ọlọ́run jí ó tètè kún bí gbìyànjú ẹ̀dá bá kún lẹ́rẹ̀ẹ́ tí ó jọ síbi ọlá ọlọ́run jẹ́ gbìyànjú mi ó kún gbogbo ẹ̀sẹ̀ tí ń bá ń dá tí ń rìdíùsì ọmọ kún ó ti lè fẹ́ wọ fún táǹkì ó epo wọn ń tò ó tọ́ ọkọ̀ àwọn kò fìrí ó gòkè yóò gùn lọ ní ọba ti kọ́kọ́ jí làárọ̀ ẹni ní abai petrol station full tank 100,000 okay give me your account number ajọ wa nigeria ni abajeja ajọ ajẹ loni ma je gbiyanju o su o
1: ganja ganja
0: o gbiyanju o ti kun ni alhaji lukman loyo igbiyanju yin o ti kun ni gbiyanju yen ba kun daada to kun to to kun gan ti gbiyanju yen ba kun daada to kun to to kun gan adebayo ti amiyu owo wole won je sibi owo wa eh gbodo duo eh gbodo duo e gbiyanju e tunbo mo gbiyanju e tunbo kun fun gbiyanju e ma nse gbiyanju yen lai duo e te si waju nu gbiyanju yin eh gbodo duo igbiyanju yen o ti toni o gbiyanju ba to irawo mo tan
1: bi mo ri ganja mo
0: gbiyanju ba to irawo mo tan gbiyanju ba to irawo mo tan gbiyanju ba to ogo mo feyin ke baba dakunjo de gbiyanju mi lade o dakunjo o mo wo la wa mi e ma runu e gbe apo ise yin la aro yin o tun ya bad debede anse ni bi pa nda ajo

0: nígbà tí mò ń sọ ń pẹ nìyẹn o.
1: Wẹ̀yẹ bá jẹ́ ló máa ń pè fún ìtẹ̀lẹ̀ bá bá dùn ara mi.
0: Àwọn kan ní ó jẹ tó. Àwọn kan lè fún èèyàn kọ̀nẹ́ẹ̀tì. Wọ́n ní kí ni followers ẹ lórí Facebook ti Amiri. Wọ́n máa ti wọ 60,000 sá. O ní 60,000. Do you mean it? Ṣé organic ni àbò ra? No, organic ni sá. 60,000. Okay, let's say 40 nù wọn, wọn wà active. 20 wa active. 5,000 at least we see your video. At least o ye ko ti ma gba bi abi 44 million naira lojo lo se osu lowo company kan bayi. Ah. Aboyin kenjo to ba sele.
1: Oba loke a se iyanu.
0: O ma se iyanu ti a. Mo nigbagbo.

ẹ káàbọ̀ padà lẹ́yìn kéde àti ìpolówó ọjà àwọn bàbá àti ìyá tó tọ́ mi mọ̀ ìyá àwọn bàbá olólùfẹ́ mi alhaji mufta ogunrìndé má ìdọ̀tí ẹ ṣeun bàbá wọ́n mọ̀ mí irọ́ ò sínú ọ̀rọ̀ rẹ̀ ẹjẹ́ á sọ bó ti yẹ ká wí ẹjẹ́ á wí bó ti yẹ ká sọ ó a sojú òpó lẹ̀ lẹ́yìn tí n bá ṣèkéde àti ìpolówó ọjà ìpele eléyìí tán ti ń padà dé

ẹjẹ́ àpàdé lọ́jọ́ àlárúbá Wednesday lágbára ọlọ́run èmi pẹ̀lú yín a tún pàdé láago mẹ́sàn àbọ̀ títí dàago mọ́kànlá tí wá dìgbà yẹn ń kọ́ ẹjẹ́ àrèlé o Aisha Adedokun ẹjẹ́ àrèlé o ọ̀kẹ́ ẹ̀dọ̀wọ́ tí a méjì Adébáyọ̀ ń lóko mi ó ta sínẹ́lẹ̀ yín olólùfẹ́ ń pè mí ẹ̀ lè ń bẹ̀ ń wo ẹ̀kú kalẹ̀.

0: lónìí lórí ètò òṣèlú ọkọ lára àwọn àgbà olóṣèlú nípínlẹ ọyọ ẹni tó díje dupò gómìnà lábẹ ẹgbẹ òṣèlú bàbá ìyá àti àwọn ọmọ yẹ onímọlẹbí labour party nínú ètò ìdìbò ọdún 2023 alhaji taufik tayo akínwálé ẹkàrọ
1: o ẹkàrọ o ẹkọ ọjọ mẹta o
0: ọjọ kan pẹlú
1: ẹkú olúwa yóò
0: ẹsẹ káàbọ sí ìkànnì wa yìí
1: ìkànnì yìí yóò ga o ọlọrun ó jẹ kí ibẹ tú yín lára o
0: àmì àmì
1: ẹkú náwó o
0: ẹ ṣeun ẹkàbọ sórí ètò alhaji taufik tayo akínwálé ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 ẹsẹ̀ àwọn ọ̀rọ̀ kan tá ń gbà náà ẹ sọ bí aṣíwájú bọ́lá tinubu ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bí a ṣe fọgbọ́n ọgbọ́n lo peter obi láti fi rẹ́yìn àti di ààrẹ alhaji atiku abubakar jẹ́ rántí ọ̀rọ̀ tẹ sọ ń gbà náà ṣé bẹ́ẹ̀ lórí àti pé ṣé script yìí kan náà kọ́ ni wọ́n tún lò fún 2027
1: ó yẹ kó yẹ yín pé gbogbogbà tí n bá ti sọ àwọn ọ̀rọ̀ tí mo sọ mi ò ní dìnà ẹ̀ sórí pé mi ní ìyanu mi láti sọ̀rọ̀ àfi kí n mọ òkodoro nínú ọ̀rọ̀ yẹn èyí tí ò bá ti yé mi bẹ́ẹ̀ màá dákẹ́ ni torí pé kéèyàn dákẹ́ àpọ́nlé ń bẹ́ ń bẹ̀ ju kéèyàn sọ ohun tí ò mọ̀ lọ mo ṣe sọ́njọ́ òní tẹ sọ yẹn bẹ́ẹ̀ lórí mo dẹ̀ tún tàwọn láyà ń gbà yẹn pé ẹni tó bá ní òrí bẹ́ẹ̀ kó bọ́ síta
0: bó lè ṣe sọ ń gbà náà
1: tí mo sọ náà ni pé àgbà òṣèlú pátápátá ò ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ bí ṣe ń lọ lọ́tún bí ṣe ń lọ lọ́sì nígbà yẹn peter obi ò mọ̀ wípé ẹni tí ó ń fún un lówó ni tinubu ń gbà náà
0: tinubu ló ń fún peter obi lówó
1: ṣùgbọ́n kì í ṣe pé kówó yẹn fún un ní tààrà títí dá tó jẹ́ direct ó ń fún lówó through party tomi party tomi professor party tomi ńgbà yẹn ohun gangan ló ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ó ló step down fún
0: obi
1: níjọ yẹn láṣàbà náà ti ṣe primary sí ńgbà yẹn ṣùgbọ́n ńgbà tí òbí máa yan ẹni tí ó mọ kówó jọ fóun jẹ́ bí chairman fundraising or finance wọ́n yan party tomi ẹjọ́ tó ti ti pẹ́ òun náà ti mọ̀ pé party tomi ọmọ tinubu ni èdè yìí wọ́n dẹ̀ ń wá owó party tomi ń bá wọn wọ́wọ́ tinubu sì ń fún party tomi lówó òbí sì náwó ní tiẹ̀ ṣùgbọ́n gbà tó dé stage kan tí ò ṣe tí wọ́n rí pé kinní yẹn ti ń fẹ́ jò tọ́ lọ wọ́n dá owó dúró ìgbà yẹn ni peter obi lọ sílùú èbó tó tún ń gbowó jọ lọ́wọ́ àwọn èèyàn ńgbà yẹn so àgbà òṣèlú tọ́rọ̀ yé pátápátá òun láàrẹ orílẹ̀-èdè nàìjíríà kò dẹ̀ sí gbogbo bí wọ́n ṣe ṣe tọ́lọ́run fi bá wọn ṣe tán fi dàárẹ̀ wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ wọ́n lu wọ́n ṣe àgùnbánirọ̀ lẹ́yìn àwọn tó yẹ wọ́n dájọ́ kan tó kájọ.
0: alhaji taufik tayo akínwálé ṣé irú script yìí náà kò ní ó tún lọ ní 2027
1: àbẹ́ ti rí yàtọ̀ mẹ́. èmi ti ń rí apára bí ọ̀dọ̀ àwọn ndc yẹn.
0: o ndc.
1: oúnjọ.
0: kí lè rí pẹ̀lú ndc.
1: Wọ́n dé lánàá wọ́n sì ti ń gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. wọ́n ti ń kunlẹ̀ dáadáa gan ṣe é mọ̀. ọmọ ayé ẹni tó bá yé.
0: a máa yé ẹni tó yẹ ó yé kí lè rí pẹ̀lú wípé ẹgbẹ́ alátakò báyìí ń ṣe ni ìjọba ààrẹ tinubu pẹ̀lú apc ni a fẹ́ fún ọ lọ́rùn pa bó tilẹ̀ jẹ́ pé yìí náà ti wà ní apc báyìí o.
1: èmi ò rí pé tinubu ló fẹ́ fún wọn lọ́rùn pa bí o ṣe wípé àwọn fúnra wọn ni wọ́n ń ṣeré pa tí wọ́n sì fẹ́rẹ́ pípa yẹn náà wọ́n ti fẹ́ sọ di fúnfúnra wọn lọ́rùn pa ẹ mọ̀ pé a máa ṣeré pa ń gbà mí to je pe ripa yen o ti poju jo pada wa jo pe se ke se pe ere igele ni wahala ti kankan nu awon egbe yen ni wahala ti won ni ki se tinubu lo ba won da sile laarin ara won ni won ti da wa la yen lo le sile won si gba funra won na idi ni yi to je wi pe ki se ijoba apapo abi tinubu lo lowo ninu awon lasigbo to nsele laarin awon egbe alatako lori ni Nigeria
0: ki se tinubu
1: dara
0: sugba wike nko e wo bi wike se reyin egbe oselu PDP bayi be se nfesun kan o to bi di pe opolopo awon me egbe gan nipinle oyo won ti bere si ni lo egbe mi ben si re te ba tun wo labor party yin ijo si eyin bi yo na se di pe ntu kala na ara won iwo ni aburi ni aburi ko ati be be lo
1: o kan ti mo so fun yin na ni wi pe to tinubu baba wa nbe ibi to ba wa emi o so gbogbo awon egbe te nda ko iki ku sowo tinubu nbe awon ni won funra won lorun ton sere gele ere ti won se to se gele lodi to to bayi te ba ran ti egbe PDP ipe ni o dajangbon yen le gangan Atiku Abubakar ni
0: okay
1: nigba ti won dibo ti won di ni joni ibo yen won yan moye ti o dije are Atiku Abubakar owo re ju awon yoku lo eni to si keji ohun ni wike ni inu ogbon oselu eyan ma nwa agbara ka agbara ni nipa ti are ti won mu ninu egbe PDP ngba yen ti se Atiku Abubakar ti o ye ko mu wike gege bi igbakeji oni rara ki egbe ki won seto bo won se ma mu igbakeji won si form committee tun pe gbogbo awon ti won fe se igbakeji igba ti won otun ti won otun gba gbe si jade wike lo tun to tun leke ninu awon ti won mu o ti pe o did ona meji ti wike ti ni afan lati je igbakeji are sugbon Abubakar so wi pe Atiku so pe rara ohun o fe wike

0: ṣaade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Wàá mi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún àdùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkedere díẹ̀.
4: Ó ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú àdùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
5: WallexBet, where sports come alive. Join the game on Tremo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 Naira. Enter promo code Nigeria on and boost your game. WallexBet, game on. Together in the game. Bet responsibly. 18 plus. T's and C's apply.

0: ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí. 0800 800 8080.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

0: ìròyìn rè é lẹ́kùnrẹ́rẹ́ àjọ jamb náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n bá jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí tí wọ́n bá gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ olùkọ́ education nílé ẹ̀kọ́ gíga àti eléyìí tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọ̀gbìn iná ni wọ́n ti wípé wọ́n ti ṣàfàyọ rẹ̀ báyìí kúrò nínú orúkọ àwọn ètò ẹ̀kọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ lè nífẹ̀ẹ́ sí láti kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga ọ̀rọ̀ yìí ló fojúlédè lónìí nínú àwọn ìpàdé kan léyìí tí wọ́n ti ṣe lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbìyànjú láti wọ àwọn ilé ẹ̀kọ́ gíga tí wọ́n sì ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí iná ni kò ṣẹ̀yìn láti túbọ̀ mú kí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà láwọn fásitì àwọn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tó fi mọ́ àwọn kọ́lẹ́ẹ̀jì lórílẹ̀‐èdè yìí kí ètò ẹ̀kọ́ túbọ̀ gbé pẹ́ẹ́lí sí i ní báyìí wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ à ń kọ́ ìmọ̀ nípa iṣẹ́ olùkọ́ education àti àwọn ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn náà ni wọ́n ti ṣàfàyọ rẹ̀ báyìí wàyí o àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti dúró gbágbágbá pẹ̀lú àwọn ọkọ̀ wọn tó jẹ́ àwọn ọkọ̀ ìjagun níbi àwọn kan ti ń gbìyànjú láti ṣe ìfẹ̀hónúhàn ní agbègbè filipolo ní ìlú mẹ̀dúgùrì nípínlẹ̀ borno tako ọ̀rọ̀ ìjínigbé àti àwọn ìwà ipá míì tó ní ṣe pẹ̀lú bí ọ̀rọ̀ àbòtímẹ́ ní ìpínlẹ̀ náà ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé àwọn kan ni wọ́n wo sàkún bí ọ̀rọ̀ náà ti ń lọ bí wọ́n ti ta kété tí wọ́n sì ń wò ó látọ̀ nǹkan bí àwọn ọmọ ológun ti dúró síbi tí àwọn èèyàn ti pérájọ pọ̀ ní agbègbè ti ibi tí wọ́n ti wípé wọn yóò ṣe ìfẹ̀hónúhàn náà ẹni tó léwájú ìgbìmọ̀ tí wọ́n kó jọ láti ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún Samaila Kaigema náà ló jẹ́ kó di mímọ̀ wípé wọ́n tuntun sún àsìkò tí wọn yóò ṣe ìfẹ̀hónúhàn náà síwájú sí báyìí nítorí bí àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun ti dúró sí agbègbè tó yẹ kí wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn náà Kaigema wọn kò tún ṣàì sọ̀rọ̀ sí ọwọ́ iwájú wípé òun gbà lórúkọ àwọn tí wọ́n jẹ́ àkórajọpọ̀ àwọn ọ̀dọ́ nípínlẹ̀ ti Borno náà pé èrèdí tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun fi dúró síbi tí wọn yóò ti ṣe ìfẹ̀hónú ọ̀hún ẹni kò ṣẹ̀yẹn láti mọ́ṣe gbà wọ́n láàyè kí wọ́n ṣe ohun tó tọ́ tí wọ́n fẹ́ ṣe lórí ìfẹ̀hónú ọ̀tako ọ̀rọ̀ ààbò tí kò dúró déédéé tó ní ìpínlẹ̀ ọ̀hún lórí ọ̀rọ̀ ààbò náà la ṣe wà ẹni tó ti fìgbà kan rí jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú ẹkùn gúúsù nípínlẹ̀ ọ̀yọ́ sẹ́nítọ̀ muhammed kọ́lá balógun náà ni wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààbò tó túbọ̀ ń wọlẹ́sẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ lẹ́kùn àríwá lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn ẹkùn ìmíì lórílẹ̀‐èdè yìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìkànnì 32fm 94.9 lórí ètò ọ̀rọ̀ tó ń lọ òṣèlú èèkàn nínú ẹgbẹ́ òṣèlú ti apc ọ̀hún ni wọ́n kọ̀rọ̀ ojú sí pé kí wọ́n mọ foríjì àwọn tí wọ́n bá da omi àlàáfíà orílẹ̀‐èdè nàìjíríà rú tí wọ́n sì ń béèrè fún ìjìyà tó le dandan fún àwọn tí wọ́n bá kẹ́fìn wípé wọ́n da orílẹ̀‐èdè nàìjíríà rú ẹja gbọ́rọ̀ síwájú sí lẹ́nu wọn.
1: Tí ìwà tí ìmọ̀kókò tó ń jẹ̀fọ̀ kò ń rẹ̀fọ̀ tí wọ́n bá sọ pé ká improve on our intelligent network nínú àwọn ọmọ army navy air force tí wọ́n ó lè tẹ̀yìn wọlé ó dẹ̀ lè mọ́ tí ó ṣe ṣẹlẹ̀ ni pé nínú àwọn tí wọ́n fún amnesty yẹn àwọn kan wà tí wọ́n máa repent pátápátá àwọn kan wà tí ó ṣeé ṣe kí wọ́n tún padà sí ibiṣẹ́ yìí ṣe ìta bá fẹ́ béèrè lọ́wọ́ èmi ò ní gba nǹkan fún ọ ní amnesty ẹ̀bùn ni wọ́n ti mọ̀ ń sọ èmi gẹ́gẹ́ bí òṣìṣẹ́ reason fún ẹni tó bá ti pààyàn náà pàwọn náà ni.
0: a ò tí kúrò nípínlẹ̀ ọ̀yọ́ àmọ́ lórí ọ̀rọ̀ mìíràn báyìí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti kéde wípé wọn yóò túbọ̀ mọ̀mú kí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ṣe ìpèsè mílíìkì lábẹ́lẹ̀ kí ó túbọ̀ rọ̀ṣọ̀mọ̀ dáadáa sí ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ ohun ọ̀sìn nípínlẹ̀ yìí nínú àtẹ̀jáde kan lónìí iná ni wọ́n ti jẹ́ kó dimọ̀ wípé wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọgọ́rùn-ún àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ lónìí ọ̀rọ̀ ẹ̀ka ètò ọ̀sìn ní ìlú ìbàdàn tí ń ṣe olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tí ń ṣe igbákejì adarí lẹ́ka náà lẹ́ka tó ń bójútó ọ̀rọ̀ ìròyìn erenta okunkor náà jẹ́ kó dimọ̀ wípé lara awon ti won ti se igbaradi fun e na ni won ti koleko bi won yo ti mo pese milk labele ati wipe ile ise to nboju to oro eto osin lorilede Nigeria eka ti ipinle Oyo labe adari ti Florence Kalulu na ni won tujuwe oro won gege bi eyi ti yo tutubo mu idagbasoke de ba eto ogbin lorilede ye wayo ninu egbe oselu ti All Progressives Congress eto bi won tin se ayewo fun awon ti won nife lati dije dupo kan tabi omiran lodun 2027 ti ipinle Rivers ina ni igroyin ti fi lede wipe won ti wogile oruko eni tin se abenugan fun ile asofin ni ipinle ti Rivers Right Honorable Victor Oko Jumbo leni ti ohun na fi fehan lati dije dupo lodun 2027 pelu awon mi na ti won je merin le ni ogota ti won ti fi fehan lati dije dupo pe won ko ni gba won laaye lati kopa ni bi eto idibo abele eleyi ti yo waye iroyin tu fidi re mule wipe awon ti won safayo oruko won ye eni won je ololufe gomina Simela Yefu Bara to je gomina ipinle na nigba ti o je wipe awon meta le ni ogbon miran ti won faye gba lati kopa eni won je ololufe eni tin se minister foro olu ilu orilede wa Nigeria Yesam Wike wayo o kere tan eniyan mokanla ti won be ninu oko kan na ni won ti so emi won nu ni bi ijamba oko kan eleyi to waye ni popona morose abe okuta si ipinle Eko ijamba oko na nlo waye ni afara ti eruku nigba ti o je wipe oko eleyi to ni ijamba na nlo takiti to si lori bo jade ninu afara eleyi ti o wa lori re nigba ti eni tin se abenugan fun aka tun boju to abo loju popo fidi oro mule ni ipinle Ogun Odusi Afolabi o salaye oro wipe direba oko na eni won ri wipe o ti mo ti yo leyi to fa ijamba oko won nigba to tu fidi oro na mule o wipe leyi to baje ninu oko na eni won ti samora bayi ti won si ti gbe oku awon ti won faragba ninu isele na lo si ile igbokupamosi ko sai ti wa mo ro awon ti won ba je direba ti won gba ririn ajo lo si popona Abeokuta si ipinle Eko lati wa loju lalakan fi nsori papa julo ti won ba ririn ajo lo wa le royin agbaye lekunrere nle sin gbo lati koni 32 FM 94.9 e o si mo gbo royin ni ile okiri abala ere idaraya to fi mo abala muludun e mo yi kuro nbe

ilẹ̀ ti Spain lọ sí ilẹ̀ Canary nígbà tí wọ́n tún ṣàlàyé ọ̀rọ̀ sí ọwọ́ iwájú ẹni wọ́n wí pé ẹnìkan tó jẹ́ ọmọ ilẹ̀ Germany tó jẹ́ obìnrin iná pẹ̀lú nínú àwọn tí wọ́n ti kẹ́fí àrùn ọ̀hún lára wọn àrùn anta ẹni wọ́n wí pé ó mọ́ ti ara ọ̀fọ́n tàbí oku bọ́ sí ara ọmọ ènìyàn léyìí tó mọ́ mú kí wọ́n mọ́ gbóná lábàdì tàbí kó mọ́ rẹ̀ wọ́n látinú tó sì tún lè mọ́ fa ara ríro inú dídùn kí wọ́n mọ́ bì tàbí kí wọ́n mọ́ ṣe gbọ̀nsẹ̀ láìtọ́ bẹ́ẹ̀ náà ló tún mọ́ ń fa kéèyàn mọ́ lè mí kanlẹ̀ dání.

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ení ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bù káàdì ìbánisọ̀rọ̀ èyí ń richard card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè hárùn-ún ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì 32 FM 94.9 àjàkẹ́rin ilé-iṣẹ́ àwọn àgbẹ̀ cocoa house ìbàdàn

0: ẹ̀yin náà mọ̀ wípé ti iṣẹ́ bá ti yá
1: iṣẹ́ ti yá o
0: ìdí iṣẹ́ la ti ń bá ni
1: alẹ́
0: ó ní ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi ó jọ pé iṣẹ́ ti yá bá mi bí mo ṣe ń bọ̀ mi iṣẹ́ láàárọ̀ yìí làwọn èèyàn sọ pé 32 fm ẹ̀dùnnú kẹfẹ́ yìí lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yìí gbogbo èyí tẹ̀ ń bá wa ayọ̀ lọ́tún lọ́sí
1: ilé adẹ́rìn kò sọ́nù
0: bẹ́ẹ̀ni
1: lápá ilé adẹ́rìn
0: kò sọ́nù òkòtẹ́ tẹ mọ́kọ́lá la bàbá yìí ní premier ibẹ̀ la wà agúnlẹ̀ kàsá ni
1: ọlọ́run ló ní orí bẹ́ẹ̀.

0: ẹni kí n mọ lọ nù
1: ẹ mọ lọ o bẹẹ bá ilé lọ
0: kọ ọdà ọdà
1: kọ sẹni tí ó mú yín
0: padà wọlé o kọ sì já kọ mẹ di pé mo sì sọ fún tẹlẹ o pé kọ mẹ jẹ ní ìwọ gbìn jí mo ti yẹ lọ o.
1: Ọdẹ Sáré Budan first edition lórí òkè téńté
0: premier. Ó tún wá máa yàtọ̀ gbogbo ọ̀nà. Ó láti ilẹ̀ yìí
1: o. Ẹ o, ó láti di ilẹ̀
0: yìí. Ẹ̀bùrẹ́.
1: Kasagua.
0: Ìwọ́ bíi táwọn kan ti gbẹ̀mú. Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀bùrẹ́ ẹ̀bùn na wọ̀tá.
0: Àwọn ẹ̀gbọ́n mi báyìí bọ́ bá dàbí irọ́ wọn já mi.
1: Ẹ̀bùn na wọ̀tá lórí Sáré
0: Budan lónìí
1: bẹ́ẹ̀ni bá ṣáà
0: ti
1: ṣetán. Àkọ́kọ́
0: irú
1: ọdá ẹ ti mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹmẹni tẹ fẹ́ bá nọjà ni bẹ́ẹ̀ bá dẹ̀ sí mẹni tẹ bá fẹ́ nọjà á ju béèrè sí yín tẹ bá fún wa ní ìdáhùn tó bọ́ sójú ẹ̀
0: ẹ̀mí wá ṣe kí ni
1: ló bá jẹ̀ tí yín ìbéèrè ayélujára náà ń bọ̀ ẹ ṣá ti wà níkàlẹ̀ àwọn ojú òpó tẹ láǹfààní láti pè wọlé sí 0906 2009
0: ìyá ọyọ ti ń gbọ mi báyìí bá mi ń jẹbù ẹ ti ń gbọ wa babalẹgba ẹ ti ń gbọ wa washington dc ẹgbẹyìn hamburg ní germany mo tẹ jẹri yín
1: bákan náà lẹtún lè pè sójú òpó yìí 0809 7949 àti 0906 2009 àwọn ojú òpó tó wọlé nu hello.
0: Mo
2: ká sí Mary.
1: Àwa náà kí ni o.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìyá mi.
2: Hello sir, hello ma.
1: À ń gbọ́ yín o.
0: Hello.
2: Hello.
0: À ń gbọ́ yín dáadáa.
1: À ń gbọ́ yín ketekete.
0: Hello.
1: Hello. Wọ́n ti lọ o.
0: Ọ̀dà kò burú.
1: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. 0906 2009.
0: Bẹ́ẹ̀ bá láǹfààní àti pípa dà.
1: Bẹ́ẹ̀ni. Tàbí 0809 7949.
0: Ẹ̀lọ́ ẹ̀kásán o. Ẹ̀kásán sáà. Inú mi dùn fẹ́ tó kọ́ wọlé from all the way from Ogun State. Bá mi ń jẹ̀bù.
2: Wọ́n ṣe jẹ́ nìyẹn.
0: Ṣé ẹ ti ń gbọ̀ wá dáadáa ketekete báyìí?
2: A ti rí gbọ́ díẹ̀díẹ̀
0: báyìí o. Díẹ̀díẹ̀ lèmi ọ̀fẹ́ o. Ẹ má wọ̀rí. Eyín ni ń ṣe wá lọ́wọ́. Láàrin ijọ́ mẹ́ta yín ọ̀lọ́.
2: Ọlọ́run ti bá ràn yín lọ́wọ́.
0: Àmì ọlọ́run ẹ̀ṣẹ̀ àdúpẹ́ sà. Àmì ọlọ́run.
2: Àmà máa rí ṣe jù bẹ́ẹ̀ lọ.
0: Àmì ọlọ́run. Ṣé àwọn ẹni ẹkọ́ kọ́ pè wọlé báyìí?
1: Àwọn ni.
0: Ṣé ilẹ̀ kọ́ pè wọlé?
1: Ẹnìkan pè lẹ́ẹ̀kan.
0: Bóò ni ká ti ṣe ààrẹ ni ẹ bá sọ̀rọ̀.
1: Àwọn la mú.
0: Ẹ fún ẹlẹ́bùn nù.
1: Ọ̀dà.
2: Ẹ ṣeun.
0: Ẹ tàtẹ̀jíṣẹ́. Bẹ́ẹ̀ bá fẹ́ mú béèrè ọ̀tọ̀ nù.
2: Màá tàtẹ̀jíṣẹ́ yún.
0: Bó ṣe wá rí náà ẹ má jẹ́ àdùn obìnrin lẹ́bùn. Sẹ́mi àmúnítọ̀ òun.
1: Àti àmù nọ́mbà.
0: Àmù nọ́mbà wọn. Ó ti dá.
1: Ó dàbí ìyá Ọlájídé Abọ́sẹ̀dé ni àmọ́ fọkàn sí òun yẹn.
0: Tó bá jà wọ́n ni kí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́.
1: Ojú òpó tẹ pè sí 0906 2009 49 0809 7949 ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sójú òpó yẹn. Ẹ tún rí dájú
0: pé. Báàmí ń jẹ̀bú ẹ tẹ àtẹ̀jíṣẹ́ o.
1: Tẹ́ ẹ bá ti ń pè wá ẹ dákun ẹ mọ sún kúrò níbi tí ariwo bá wà. Hello
0: sir.
3: Hello.
0: Yes sir.
3: Káàsán
0: bá mi tán. Bá mi ń jẹ̀bú kejì ni ẹ o.
3: Bó ṣe jẹ́
0: nìyẹn.
3: Àti mẹ́rin akínyìn o.
1: Ẹ káàsán.
0: Ogun wọ́n ṣe. Wọ́n sọ̀gùn ni. Ìjẹ̀bú méjì lẹ́ẹ̀kan náà.
3: Ogun tètè láti wà.
0: Abájọ́. Ẹ ṣe àdúpẹ́ sà, ẹ pẹ̀lẹ́ sà.
3: Ẹ̀rẹ́ kú ètò.
0: Yẹn sà, bó ṣàmù gbọ́ wa ketekete.
3: Àwọn ọdún jáde díẹ̀díẹ̀.
0: Díẹ̀díẹ̀ làwọn náà mọ̀ wíyá rógò.
1: À ń gbẹ́
0: ẹ̀mọ̀ gbọ́. Kọ́sì tó parí ẹja máa wò ṣe gbọ́. Bẹ̀ mo láyọ̀ láti sọ fún yín pé a ti wà ní ilé tuntun.
3: Ọlọ́run ṣeun.
0: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
3: Ilé òtura
0: ọkọ̀. Àmì Ọlọ́run.
1: Àmì
0: Ọlọ́run.
1: Àmì
0: Ọlọ́run.
3: Ìbéèrè
0: kẹwàá. Ẹ̀kan bá ń dákọ̀ ìlú méje lágbàáyé tó yẹ pé àwọn ò tiẹ̀ jagun rí láyé wọn. Wà láì wọn bá yẹn jà èyàn ò sì bá wọn jà.
3: Vatican City.
0: Kọ́mọ̀dé ní.
3: Monaco.
0: Kọ́mọ̀dé jí. o de omo di meta
3: Netherlands
0: o di meri
3: Iceland
0: o di maru agotilu agotilu o suwa la
1: o da Iceland ti
0: won o di koko
1: o di koko
0: o di koko
1: kini ma wa
0: o di koko
1: o ma di koko
0: o ma ni di koko
1: aya di a di koko
0: o di koko Iceland di koko
1: gege
0: o di koko
4: ibere ohun na si di koko
0: o di koko
4: o di koko ni o ibere rabande fe to fe je burabande
1: be ni o
4: ibere ojo ayelujara fun ti oso toni o na ni pe kini address ile ti mo kan ko ti mo se ha address ibo e we wori e ju le nisin kini address ile ti ogagun agba olusegun basojo salo ni jo ti won pa muritala ti ko fi je ki won ri baba wa basojo pa
1: ah ile ti won sawo lojo na
4: ile ton sawo lojo na address yin gbogbo giga ba na kere bo a fi ranse sojo po
0: ile yen mo nwo yi o
1: apata yeraye
0: ile yen mo nwo yi o ile yen re
2: Hello,
0: Ami
2: patate kate wa mere la iglesia de Jerusalén
0: Ami Olorun Ami Olorun Ami
2: Olorun
0: Ah baba mi e ka bo si nu ile tuntun
1: e
0: ka bo si aye tuntun ori oke tete premier
1: laptop ni won pe
0: o ni aderi po sonu Ino wa ri baje gba kokan.
1: Amen.
0: E se adupe sir.
1: E se ogoni.
0: E se sir.
2: 0906 2949 0809 7949.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Amen.
2: If you want to higher ground to another higher ground.
0: Hey,
1: hey, Jesus' name.
2: Bamoton.
0: Yes, sir.
2: Iberi Kefa.
0: Iberi Kefa. In tech, I'm by me da kwa kbere. In ka ukume wa, ti yo ba man fi ija. Eba nda kwa mwa.
1: Oro.
2: Mewa.
0: Kbere. In time, money.
1: Ado.
0: Ado. Uh-huh. Yes, Ogono. Mhm. O dene.
2: Ado ni kodito.
1: Ado ni.
0: Ado ni kodito. Ado ni kodito.
1: Ba mi.
0: Ela do ni kodito.
4: Iti benu ado to.
0: Ado meje.
1: Ado ngbo o ngba do mi. Wo na pata. Wo e lo da.
0: Wo e lo ba.
1: Wo e lo bo.
0: We la sore.
1: Ado eni.
0: We lo kuma we la ge.
1: Lubu lubu oju Olorun.
0: O ti da.
1: 0906 2949 0809 7949.
2: Ele ka so. E ka
0: so. Yes sir.
1: E ka
0: bo sori eto wa o. Yes sir.
2: E ko ati mi bo le o.
1: Awa na ba ni yo.
0: Amen.
1: Amen. Amen. Amen.
2: Waju waju la mo lo.
0: Amen. Yes sir.
2: Akinyeri fun mi bere ke wa.
1: Ibere ke wa ta wa ni fe mu bere bayi o ko ni ati bi e ti pe wa.
0: Akin lo akin o ma ke.
1: Akin o ma kin lati ibere akin ni wa.
0: Bene. Eke
4: son of eke.
0: Eba mi mi akin. Eba mi mi. Kamo bo ya kin ni.
1: Kamo bo ya kin ni yin.
0: Asa yewo fun.
1: Oda ibere ke wa lo bayi. E fun mi loruko obirin akoko to koko ba ko maluja.
0: Pe wo melo lare.
1: Melo lara esi mi.
2: Omo yin o to be.
0: Ah, e to be sinja.
1: To be sinja.
0: Ah, e mo lu wa la wa.
1: Mo lu la nilo. ọdá ẹ mọ lónìí
0: ne wọn mọ kẹtọ tó parí kẹtọ tó parí
1: ah wọn ti mọ tẹlẹsi
0: wọn mọ tẹsi
1: wọn mọ tọni ma lu
0: lori wọn mọ tẹlẹja náà bá yá
1: ẹ wà lọ fẹ jaja
0: wọn kan ju àwọn sẹ ja ni
1: ẹja ojiji
0: àwọn ma wọn wọn bọ gẹrẹrẹ
1: wọn gẹrẹrẹ
4: emi o si
1: hello
2: hello
1: ẹ ka so ma
0: eyan wa mọ nu
1: eyan
0: wa eyan wa mọ nu
1: songo de
0: eyan wa mọ nu
1: ẹ ka
0: so ma
2: a ku eto adupe lodo
0: olorun alhamdulillah
2: oni jona lagbara
0: ami
2: gbo te mo de be lagbara olopo ni
0: ba je ami ami
2: ama le si ni
0: to ye pe ami
2: ati ti e no ka ku lagbara olo awa no se rere
0: o ami
2: o ku le ye ka fo do le na dupe
0: da ni e le kori ope fun wa ka bere la todo yi
2: ope ye ri olohun mo
0: dupe
5: ope ye ri olohun mo dupe
0: eni ti o dupe lara e lo wa
2: ope ye ri olohun
1: mo dupe e se
0: ma mi
1: ami
2: ati lere e fun mi nbere ka efa
0: e sokoro
1: ke fa ah tori mama yin sokoro
0: be sokoro
2: se wo pe ati wa na ati wa ni tuntun
0: be ni
2: lókè
0: tètè bẹ́ẹ̀ni òkè lọ́wà
1: ọ̀dà ọ̀rọ̀ onípọ́nà ni àjọ ọ̀rọ̀ onípọ́nà ni àjọ ẹ fún mi ní ìtumọ̀ mẹ́ta tí àjọ lè sí tóní
2: àjọ
0: àgọ́ tí ń lù ọ́
1: ọ̀rọ̀ onípọ́nà ni àjọ ọ̀rọ̀
2: onípọ́nà àjọ
1: ẹ fún mi ní ìtumọ̀ mẹ́ta tó lè mí
2: àjọ àjọ
0: ọ̀họ́ dèjì
1: àjọ ọjọ́kọ́
0: ọ̀rọ̀ ẹ̀mí ní àjọ láyọ̀ ló pọ̀ ẹ̀
2: àjọ
0: ṣe ẹ àjọ ṣe wò ní bàjẹ́
1: ẹ kò ní àkóṣe gbọ́dọ̀ bàjẹ́ àjọ owó mọ̀dá
0: mọ̀dámọ̀dá
1: ìtumọ̀ àjọ ó lè nútumọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wá ní à ń jọ kí là ń jọ hello
0: hello sir
2: ẹ kọ́ àtọ́ o
0: yes sir
2: ẹ kọ́ àtílé bọ́ lé o
0: ó àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o
2: ló tura o
0: àmì ọlọ́run
2: àbá àti àjíṣe ní o láti tẹ̀lé àbá
0: ẹ káàbọ̀ sórí ètò
2: o ẹ fún mi bèrè àǹtí mary ìbéèrè kẹta
1: ìbéèrè kẹta ṣé ń gbọ́ mi sà
2: mọ̀ ń gbọ́
1: àwọn wo ni wọ́n máa ń pè ní ọmọ òkè méjèèje ọmọ olódò lágbàlá ọmọ alómi níkọ̀kọ̀ àwọn wo ni wọ́n ń kì bẹ́ẹ̀
2: ọmọ alómi níkọ̀kọ̀
1: alómi níkọ̀kọ̀ olódò lágbàlá olókè méje
2: olókè méje no. Hello.
0: Hello, sir.
1: Agbari, sir.
2: Awọn ere ni.
1: Ah.
2: Ire.
1: Ire ti bo.
0: Ire.
2: Ire, awọn ere.
1: Nipinle Ọṣun.
2: Ni Ọṣun ara ere.
1: Oda, ba mi af
0: Bẹ́ẹ̀ ni ire
1: wọ pe.
0: Ire ni ẹpẹ.
1: Afasi afasi si.
0: Ni luda yi oje.
1: E o.
0: Ire ni luda yi oje.
1: Bẹ́ẹ̀ni. Oda 0906-2049 0809-7049 Oh, wa tun beere ayelujara mu fawon eyan wa tin be nbe.
4: A ni pe kini address ile ile ti ogagun agba Olusegun Obasanjo salo nijo ti won fe pa nijo ti won pa Muritala ti o je ki won ri baba wa Basegun pa ile wo ki loruko address gangan e lo fresh sori o ku Facebook 32FM949 fe yin e
1: Hello, Ekaso.
2: Hello. Eh, so baba baba moto mo ti de pada mo fe mu number o.
0: Hello.
1: 0906-2049
2: 07
0: Hello, Ekaso. Hello, Ekaso.
2: Yes, Ekaso. Eku atile bale.
0: E se adupe mo.
2: Ile o ti a loruko Jesus.
1: Ami.
2: Ilé iṣẹ́ yín á túbọ̀ máa gbòòjì lórúkọ
1: yóò àmì náà
2: ẹ máa mọ̀ ọ́ ṣe
1: àmì
2: ó tún ṣèjọ́ láti ní ìpínlẹ̀
1: ẹ ká sọ máa
2: ẹ̀pẹ̀rẹ̀ máa ń sọjọ́ mẹ́ta
1: ẹ̀sì máa Number ki le pe ma number 10 won ti mu e fun mi ni mi.
6: Number 8
1: nko. Number 8. Ma mi mi o fe da yin lagara o se ngbo mi.
6: Mo ngbo yin.
1: E ko fun mi loruko obirin akoko. To kokko gba mi eye Olympics gold medal. Obirin akoko.
0: Obirin bi okun ni.
1: Hello.
0: Ẹ ka san o ya lo de ko
1: o ti le bo le o to ra jo ni le
0: beni beni beni
1: a re mi lo owo re na mo pa
0: ami olohun
1: oju oni ti yin
0: ami
1: dadi to ebe mo ni jona
0: ami
1: gbogbo awon aladile yi wa won ni sunkun
0: ami
1: oju oni ta won na won do boju wa le
0: ami
1: iyalo de lori sare budan
0: e ka bo sori eto wa o e se adu
1: keje a ri mo kiyin o
7: mo kiyin ma mi e ka so ma
1: awa jo daddy ti okola
7: iya mi mu wa pelu yin
1: ba mi mo kiki
0: yes ma
1: adu ayin ogba
0: amen
1: oya e wa ju si ni banki han
0: lodo ta ni
1: eyin na ni bi se wa le tuntun
0: eh eh
7: akoko le tuntun
1: ibere kefa
0: ibere kefa e kan ba mo fe ki ya lode oje ni o fun igba akoko ninu ile tuntun ile aderin ko sodu la pe e kan fun mi lowe merin pere pere pere
1: we merin pere
0: to je wi pe oba ore mu
7: ah oro
1: ore da

0: civil and construction company. Ilé-iṣẹ́ ajóri mọ́ni tó bá jẹ́ ká jóri mọ́ni ká finú ṣẹ̀dá àwọn èlò tó péye tó dùn bójú wò. Atilọ́lá Steel and Construction Company. Lágbádé fún gbogbo ẹ̀yin agbaṣẹ́ṣe àtẹ̀yẹlára tó tà. Tẹ bá fi àjọ onírin tí kì í tẹ̀ gbọ̀rọ̀kọ̀. Ilẹ̀kùn onírin àti ojú fèrèsé tipa olè òní ká. Òrùlé onírin ayọ́rùn tó dáa tó dá lòpẹ́ pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀rín míì. Atilọ́lá Steel and Construction Company. Ló lè bá yín ṣe. Iṣẹ́ wọn dáa, ó tún dáa ju tòkè òkun lọ. Bẹ́ẹ̀ ló sì rọ́jú. Building contractor ni wọ́n. Ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn. Àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rélùwé láàrin méjì kìlómítà 110 àti ìyànájà Alẹ́sìlọ́yẹ̀ Ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta ẹbẹ ní bus stop area. Ọjọ́ ojú ọ̀nà márosẹ̀ tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805 701 3619 àti 0703 940 0431.

0: ni mo npe o si awon ni won ni ile to to bi 50 plot 50 plot of land ni mo we ofada laarin meji ipinle ogun si ipinle eko irin iseju me dogun ni o lati redeem town ati bega bus stop gogo lewa patapata lo je ojulowo ti ko si si wa lo mu nile lowo lowo bayi 500 square meter plus 5 million naira gbere lanta eni to ba wu lati raye kale kan 25 million naira ni o iwo na tara sasa ati ta mo we pe swan tan pe su lanta lowo lowo bayi awon we eri to je ojulowo lo si wa nibe gogo plus to ku lori ile yen ko ju adota lo 50 plus nkan rere ni keyin o dopowo ninu ile da ile loni ni ile ise my abuja home limited lati ra le ti ero ibanisoro to ma pe ni 0701 148 9931 0701 148 9931 my abuja home limited ile ise to se fokotan lori karale
1: ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́nì ta wà yìí bẹ́ẹ̀ yẹn lóhun interest nínú education ó fi nǹkan ṣe sẹ̀mí ara ẹ̀ bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ̀wulẹ̀ jérò di méjì Lovett College of Advanced Studies lọ́nà àbáyọ̀ tí ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà tó bá ti ní credit 5 tàbí awaiting result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com owó wa ò fani lápò ya bẹ́ẹ̀ ni Lovett ti lo kọrin lẹ̀ yọjọ́ ti pẹ́ conducive learning environment hostel facility iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin Lovett College of Advanced Studies opposite Cambridge College Oni and Son Hospital Street Ring Road Ibadan 0814-878-1627 0814-878-1627 Lovett College of Advanced Studies ẹmọ wulẹ̀ sẹ́jú sẹ́rò àtúbí àtàwọn ọmọ wọn ti mọ̀nà àbáyọ
2: ṣé ebi ń pa ọ ni ìṣẹ́kùn ọ lọ́wọ́ tàbí ó rẹ̀ ọ látàrí ìdààmú àti wàhálà inú ọjà jẹ́ kí n sọ fún ọ nípa foodbank níbi tí a ti ń gbé àwọn oúnjẹ tẹ́nu ń jẹ ojúlówó oúnjẹ aṣaralóore tí kìí ṣe ẹ̀ṣà wá sẹ́nu ọ̀nà ilé rẹ láìsí ìdààmú láìsí ìdádúró kò sí súnkẹrẹ fàkẹrẹ kò sí títò lọ́wọ́ ọ̀wọ́ tàbí wàhálà kan ní foodbank àwọn ọlọ́jà wa gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wó bọ̀ láti rí wípé oúnjẹ òòjọ́ tó ṣaralóokun ló ń jẹ nígbà gbogbo ǹjẹ́ o túmọ̀ wípé ẹ̀dínwó wà lórí gbogbo ohun tó bá rà lọ́dọ̀ wa ju tinú ọjà lọ látorí ìrẹsì ẹ̀fọ́ àwọn oúnjẹ aṣaralóore lórí gbogbo ohun tó nílò nínú ilé ìdáná rẹ ó lè fọkàn tán wa ní foodbank oúnjẹ òòjọ́ ní kíákíá pẹ̀lú owó tí kò gara ẹ lè download app wa foodbank app lórí iOS tàbí android ẹ tún lè kàn sí wa lójú òpó foodbankforyou.com láti ra oúnjẹ yín bákan náà lẹ tún lè gba àwọn ẹ̀bùn ọ̀fẹ́ lójoojúmọ́ àtàwọn ìfàmì lórí app wa bẹ́ẹ̀ la ó tún gbé oúnjẹ wá fún yín lọ́fẹ̀ẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ bá roúnjẹ lọ́wọ́ wa yan ìrọ̀rùn yan ojúlówó yan ìdíyelé pẹ̀lú ilé iṣẹ́ foodbank ìrọ̀rùn níwájú ilé rẹ ìrọ̀rùn fún ìgbé ayé rẹ
3: aṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè
4: so lẹ́ẹ̀kan sẹ̀ yanra ilé ẹ̀sùn káàbọ̀ padà sí ìkànnì 32 FM 949 òkè téńté mọ́kànlá la wà ní ìlú ìbàdàn ẹ̀yin ara ilé ẹ má ṣe bínú ní abala tó bá jẹ́ èmi ni let's pause a little bit mo ti láwọn àlejò lọ́dọ̀ mi ń bí ẹ bá mi kí wọn kẹ̀lé dárúkọ yín ohun tẹ́ wá fún ọgbọ́n ní pàtó kẹ̀jẹ́ kan gbọ́.
5: ẹ káàsọ gbogbo ilé o orúkọ tèmi ni ọmọọba tó ló lọ pẹ́ láti ilé iṣẹ́ foodbank nigeria limited.
6: ẹ káàsọ gbogbo ilé orúkọ mi ni suara adeola láti ilé iṣẹ́ foodbank nigeria limited.
4: Oya.
5: Nǹkan tí a mú wá fún àwọn èèyàn wa lé ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá wípé oúnjẹ ni àwa ń tà lóríṣiríṣi ní ilé iṣẹ́ tiwa oúnjẹ tútù tí àìtí ṣe là ń tà iléyà ló ń bọ̀ yìí a dẹ̀ ti pe amọ ọ̀pọ̀lọpọ̀ ohun àti ètò tí ó máa jẹ́ kí iléyà dùn fún gbogbo wa gẹ́gẹ́ bí àpò wa bó bá ṣe rí láti ọ̀la lọ lórí àpò wa pátápátá ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn àǹfààní ẹ̀dínwó lọ́pọ̀ yanturu bí owó bá ṣe wà ní àpò wa sí gbogbo wa ni a ti consider nínú ètò yìí ó bẹ̀rẹ̀ látorí 30,000 category wà tó jẹ́ oní 30,000 oní 50,000 wà oní 80,000 oní 100,000 àti oní 176,000 lóríṣiríṣi bó ṣe wà lọ nìyẹn and lára àwọn ìdíwó tí a ti ní tá a ti pe amọ̀kalẹ̀ náà ni wípé a bag of rice tí a ń tà ní 60,000 naira ti wá sí 57,000 naira bi o se wa lo niyan lo sirisi lori app wa lati ola lo to je ti an pe ni ileya promo
4: ni ma tan soro pe ileya promo se e mi se ro be ma se pe ileya promo kon ma gba boya ma lu ko kan abi nkan kan be yen o se kiki onje nikan le mu owo e wa sile abi e tun mu owo awon nkan mi boya like I don't know what time yen boya bi privileges o boya nkan kan be yen wa bi abi onje yen nikan bi rice e wa nikan le mu owo e wa sile ni abi generally gbogbo nkan te nta lodo yin
5: gbogbo nkan tan ta ni amu wale
4: iru
5: bi o chicken tan ta tele tele ni 5005
4: okay
5: to the 5200
4: okay
5: mullet eja ti an pe ni mullet ti an ta ni 8250 tele o ti wale
4: kilo kan bi kilo meji
5: park lanta
4: okay e ti park
5: nla nla o to bi o to apa mi yi meji
4: eya gba laaru si yin
5: e be ni bẹẹni
4: eyan gba laaru si
5: bẹẹni o tobi nla nla gidi ni
4: okay
5: meji ohun ni 8250 tẹlẹ tẹlẹ
4: okay bo, e ti wa mu gbogbo awon nkan pata pata ti won le rira lodo yin e ti mowo e wa sile tori ayajo odun so nkan le kan opolopo awon ran se pe awon o ma ri kini yen de awon o ma awon kan se lawon se se pe bawo lawon tun se ma se boya ki anti te ba ni nkan te fe fi kun ti arakunrin mi so boya ke fi kun ke ba mi salaye fun won lo ni papapa bon tun se ma se kini yen le kan si over to you ma
6: yes ma ko si nkan kan to change
4: okay
6: nkan to kan ma se na ni pe kon lo si Google Play Store
4: okay.
6: tabi App Store kon lo okay. download Food Bank ati je ka won eyan mo pe oni color green and white oni logo wa
4: okay
6: to ba ti de be ko de download Food Bank app ni koro yara won ni oni office won ni o ko de ma place order won registration yen ko le rara e foruko yin si e fi email address yin si ke foruko yin si ke phone number yin si ke de fi delivery details yin ke fi sibe ke de place order yin awa gbe wa fun yin sile yin
4: si eno na se awon to fe gbe wa yen e je ka so koko na se oniye ti a ma sun abi abi nkan tara ati san owo epo
6: e bayi la se nse fun gba akoko te ba kokko download app wa te lo app wa ko si pe nsan wo delivery yen o fe ni so subsequent purchase pe en ra lele keje le keta le se ma san owo delivery delivery yen ko nse pa wa ngba ni cash ori app na ni e ti ma san mo owo
4: ja ke ba be ni okay okay
5: then lori layer promo ta so yi
4: yes sir
5: gbo pelu pe ediwo to wa nbe awon to ba ra to je layer promo ni won ra tori bo se wa lori app wa niyan ofe la ma gbe lo fun won ni
4: eh
5: o ba ra to ba ti je lori layer promo yi promo wa combo wa combo la npe to ba ti je layer combo na ra lati gba yi lo titi di layer o ba ra le meta e ma ran e mefa ofe la ma deliver fun won ni
4: be boya ngba ti mura lekan mo tun kon ti pe a mo tun fe ra si o mo tun fe ra si o ofe le ma deliver anti kini nkan mi te sun ni se fe ba wa so
6: come out come agbagbe pe a si ni awon discount wa to n lo lowo lowo lori sirisi 7.5 wa 1% wa 10% 5% no wa o da ma tun gbagbe pe to ba tun ra awon oja yi tan alawon ebun repete wo ti je tan awon ebun yi si ku to si po repete to po yanturu t-shirt wa face cap wa mug wa apron wa ebun po lori sirisi so to ba ti raja o ma jebun
4: lo lori repete any ibi ise ti yin eyan ni lo lati wa yin wa si bi ise tori pe e ta oja yin ni office pe e nta lati lo ma gbe fun awon eyan ni ile ni eh se e je ka gba pe ibi ise yin la wa yi ehon wa fe ra wa ngbe lona emo cream lona ijebu okada yin ade rider yin ade gbede be
5: agbede be ben agbede be ati bi to ju be lo awon ona alakia
6: as long as it is within Ibadan.
4: Awon yan gbo yin o. Adera won ti emi won ti ro mo. E fun won ni ero ibanisoro. Won ti ele ni. Boya gba te ba se tan. Boya ton ba pe yin e wa salaye yen fun won. Se pe alaye o le ma tete ji elomi. E salaye fun won fun le kon pe ah in ta n gbianju ati so re o. O ye salaye.
6: Number 1 is 080-59-41-1337 080-59-41-1337 090-53-81-2504. Kọ́dẹ̀ má tún gbàgbé pé ẹyin tí ẹni àgbàlagbà nílé ẹ̀ sí ní Nàìjíríà ẹ wà lókè òkun. Ẹ fẹ́ máa róúnjẹ fáwọn òbí yín, àwọn olólùfẹ́ yín ní Nàìjíríà ń bíbà Nìbàdàn. Ẹ lè máa ṣe kí ni, ẹ lè máa sẹ́ndì owó sí wa ní ọ̀dọ̀ wa. Once ẹ bá ti ṣe ọ́dà yín, tẹ̀tí make payment yín, a máa ṣe kí ni, a máa gbóúnjẹ yẹn lọ fún wọn ní oṣooṣù. A máa yín máa fi timing sí. Bóyá on the first ni o, ẹ fẹ́ máa gbóúnjẹ yìí lọ fáwọn pipo yìí. Bóyá every third of every month ni o, a máa ṣe kí ni, a máa ṣètò ẹ̀.
4: Ẹ jẹ́ ká gbà pé ẹnìkan wá gbó ní àpòdẹ̀ fẹ́ ra nǹkan léyá fáwọn èèyàn lórí ètò kí láti ṣe èèyàn bíi 20. So ṣé tó bá make order wọn. Tó sọ nǹkan táwọn fẹ́ fún àwọn èèyàn 20 yẹn ẹ bá wa gbé wá.
6: Bẹ́ẹ̀ni a máa bá wọn pin, a máa bá wọn ṣètò ẹ̀ tó máa kárí.
4: Inú pálílẹ̀ kò sí àbínú láìlọ́.
6: À ní àwọn packages wa ta máa ń lò.
4: Tẹ máa bá wọn ṣe tó máa fáìn
6: bọ̀.
4: Lẹ́ẹ̀kan kú kẹ tó máa lọ okùn ìṣẹ́jú kínkínní okùn ìṣẹ́jú kan ẹ kàn sọ àwọn nǹkan tẹ ní fún iléyà promo kẹ wá máa lọ.
5: Iléyà promo a ní ó bẹ̀rẹ̀ látorí royal iléyà premium package o ní 100,000 a ní iléyà mega package 80,000 a ní iléyà family feast 50,000 a dẹ̀ ní iléyà individual blessings package tó jẹ́ individual 30,000 so bí a ṣe ní gbogbo rẹ̀ lọ nìyẹn ní ẹ̀jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bí àpò wa bó bá ṣe ti rí kò sí pé owó òpó owó pọ̀ lọ́wọ́ mi ò lè lè rajà lọ́dọ̀ yín a ò ṣe bẹ́ẹ̀ a jẹ́ kó kárí everybody náà ni ọ̀fẹ́ sì la máa gbé wá tó bá ti jẹ́ iléyà kan bo wa lẹ́ra.
4: Ìgbà wo lẹsẹ̀ pé ó bẹ̀rẹ̀
5: ó bẹ̀rẹ̀ láti ọ̀la lọ́la
4: ọ̀la lè máa lọ́ọ̀jì
6: bẹ́ẹ̀ ní 30,000 naira ẹ̀ ṣe kéré tó ẹ̀ máa bá ráìsì ń bẹ̀ chicken wà ń bẹ̀ ata wà ń bẹ̀ àlùbọ́sà wà ń bẹ̀
4: irú náà wà ń bẹ̀
6: bẹ́ẹ̀ni
4: òróró wà ń bẹ̀ ẹ̀yin ara lé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn kí wá lẹ̀ ń dúró ṣe ẹ jẹ́ ká tara ṣàṣà ká darapọ̀ láti jẹ̀gbádùn iléyà promo so dáàdì wa àti mọ́mí wa ẹ ṣe ó dàbọ̀.
7: Hungry, busy, or just tired of market stress? Hello to Food Bank. We bring fresh groceries and quality foodstuffs straight to your doorstep. Fast and hassle-free. No traffic, no queues, no stress. At Food Bank, we source directly from the best and trusted suppliers. So you get fresh and top quality food every single time. And guess what? You enjoy it all at prices lower than the market. From rice to vegetables and proteins to everything you need for your kitchen, we've got you covered. Food Bank, fresh, fast and affordable. Get the Food Bank app on iOS or Android or visit foodbank4u.com. Food Bank, figure 4 and letter u.com to start ordering. Enjoy rewards, win free gifts every day on your app and get free delivery on your first order. Choose convenience, choose quality, choose value. Food Bank Limited, delivering excellence to your doorstep, making life easy.
3: Junika gbese radio mi 32 FM ti wa okay.
4: So eyan ara le lekun si e suka bo pada lati ojude lohun ore yin na si ni o omo yin ololufe yin oluwa ye mi si oba obirin re afefe e wo e ma je ka denu penu e je kin bere to te ni gan lo ni rabaji gan enikan ni ko oluwa ma so wa ye ati di folorun so lọ́wọ́ aláàrẹ̀ ọmọ adàwọ̀ a máa ń tó dáa jẹ́ mo gbàdúrà fún gbogbo tí tó fẹ́ gbọ́ mi lọ́sàn-án yìí ẹ ò ní ṣiṣẹ́ ṣe ṣe rí àwọn àjálù kan ó ti wà tipẹ́tipẹ́ ṣùgbọ́n èèyàn ò kọbi ara sí ni bá wa ṣe ń dàgbà nínú ẹ̀mí ta tẹra mọ́ àdúrà gbígbà ọlọ́run kúkú ní jẹ́ kí àṣírí èṣù àbí àṣírí ọ̀tá kó bò nínú ayé wa gbogbo nǹkan tá a bá ti ń dáwọ́lé àbí tá a bá fẹ́ dáwọ́lé kódà tó bá fẹ́ jáde kódà tó bá lọ sójà tó fẹ́ lọ ra nǹkan. Gbàdúrà kò yára ẹ̀ sí mímọ́ bíbélì ló sọ wípé ó ní ká máa ra ìgbà padà ó ní nítorí pé búburú ni gbogbo ọjọ́ tó ọjọ́ tí ó burú tẹkun ogbode kan àtẹmí àti yín a ò ní ṣìrìn èyàn ò kúkú dájọ́ náà mọ̀ tó bá wá jẹ́ pé paraventure wa jáde ọlọ́run tó ṣe ààbò ní ilẹ̀ goshen tí àwọn áńgẹ́lì dé tí wọ́n ráyè fọwọ́ kan àwọn ọmọ ìsírẹ́lì ọlọ́run á jẹ títí wa á dẹ̀ jí ààbò lórí wa. Nínú nǹkan bíi 2022 ní ìgbà tí mo parí school starts me. Wọn so fun awon mama mi pe e je kin kuku lo si ilu Eko. Ise aje somo nu bi Oko. E je n lo wase aje ni ilu Eko. Igba ti mo de ilu Eko ni bi ti mo ti fe sise, Olorun ti e ba mi se. Mo ri store yen. Ko ki se bi store na lo titi o, but store na ni ka pe because se mo orisirisi nkan lo nta nbe. Adepo. She mo pe oja e ma po e je kin fi agbeni sapejuwe nsin e mo ko nse ni kan lo nta nkan yo kan lagbeni eyan bi merin le duro ti ara won kan jo ta nkan kan na eyan je ka wo oja ba ni sin ko nse ni kan lo nta iresi loja ba eyan bi 100 le duro ti ara won kan jo ta nkan kan na be gele ni bi ti mo tin sise mama yen wa gba wa lori sirisi ṣugbọn nkan akoko to kokko se mi ni kayefi ni wipe ko si be ba lo raja loja e sagba change to mania elo ni kini jale e wo 55 ni 55 ke ko gba 48 mama mi o bi daye le o ye ke me pe dozen price lancer o da ko buru agency e je nre yo kan mi o le se po wa nu e wo nkan sare 48 pieces agency e lo wo boya kin ti e fi don wo ti mama ba fun mi ni 6000 definitely ma fun mama ni 500 abi ti ma se pe 48 ni mo fe taja mi ti mama ba fun mi ni 5000 definitely ma fun mama ni 200 like that like that change yi wa ma nda wa laamu ko si bi ti change ti nda yan laamu eyan ara le se fe gbo mi ma pade 50 naira ngboro eyin ko se e ba mi ri mo nwa e dakun mo nwa 50 naira be ba ba mi ri koda mo ti 100 naira kan ni sin ati tano mi 100 naira mo ngboro se se pe won travel out 50 naira 100 naira sora yin nibo lo ke mo be lowo yin ni se lo te fe fi gba passport ni debi te fe travel out awon bi 200 ni mo wa ri o wa ya po wa po ngboro aye mo ma mori ni ni boya laaro boya laaro boya mo kan 500 yo si wa 1000 mo ti fe ri se 1000 mo foju kan na kan ni nsin o ti lo lele ko si change awon eyan de ntaja won ni ah e ma so mo eni kan se o nse lu si mi ah lati jo 20 naira ti 10 naira awon yun ti di ah o pa de le ti odo 20 naira mbo lo si fe ri ko se ah of blessed memory awon yun ti ku si pe 20 naira ti 10 naira mbo le si mo ti foju kan ni nsin ngba mo wa nkoko ni she wari bi ti mo tin taja we need a lot of change awon yo then atun wa ni oja omo kekeke ba kan ni ista mo fe ra gurudi elo ni 20 naira afun mi 50 naira she me pe definitely ma fun change 30 naira oga mi wa fi mi se supervisor lori awon sales girls to ku wa fa mi mora o wa so fun mi she mo ra won ton se ton soro owo yen mama lo ba won bi ton wa ma lo ma che change wa lowo won awon ni eleni awon okuda kan mo ntian e dwala ba ni change elo mo fe se elo ni mo fe se ba ti so yi ti mo fe se fun ma wa lo bo ga mi se owo igba mi ma lo kiri ni oko nsoju kan o igba mi mo le se 100 igba mi mo le se 200 tori change yen ma nda wa laamu go change ma nda wa laamu gidi gan ni she wari ni store wa yen ni store wa the big store jara kon wa nbe oga mi nikan lo ma nwo be o de ma nfa wa na laaye lati wo be sugbon ewo to wa be ni pe a o gbodo wo bata wo be whoever to ba she mistake to ba wo bata wo be tori oga mi ni ike kan ibe no ma bu change yen si fun wa so ta ba tin taja ti change yen ba ti san whoever to ba notice pe ko ma si change mo o lo ma lo si inu yara yen won si gbe ike funfun yen sile a lo towo bo gbogbo to ba nbe pata to je owo were o ma ko wa fun awa a ma fi change o gba omo kan leyin mi o ti gbagbera lo ba wo bata wole boga mi se sake ni pe ma ko ngono ngono ti ti me pe won le pada wa ma pada wa bi mo o se wa ri ah a ma nji owo oga mi ah I dey store ni a ma nji owo oga mi gan ijo 5 ijo 10 oga mi akun re eh o ani whoever to ba ji owo mi ko le fi se nkan to da and it is true oni jokun ti mo ni oga mi ranu npa mo ri nkan kan loja mo fe ra nkan yen je 75 mo ba ji 10,000 oga mi mo fi 10,000 yen jeje ku je ni bi kin ra gudi gudi bi kin ra chungom bi kin mo sha no 10,000 yen onje gbogbo won oga mi ta ma nji a fi ra nkan to tangible wa pe ah iru oga wo re omo kan nu wa wa ni kini o ti mo nkan to ma se fun o ma gbe owo gidi ni o ma gbe owo gidi o wa de make sure pe owo gidi to n gbe yen o fi se nkan re lo ba gbe 200k oga mi lo ba lo lila le on ba ko moruga on no closely to 850 ko to ma se won ati gba yen gbogbo wa ba si caution aki ja oga mi lo le mo o wa di ni ojo kan se ri legbe table ti oga mi ni ton gbe ikesi ye oga mi tun wa ni wardrobe kekere kan oga mi o se mistake ri awon no man si owo won kokoro wa sugbon yara yen won se sile tori ti change baton won ti gbe ikesi be ton ti ma ko change si fa wa ta ti ma lo ko e ma gbagbe pe mo ni emi ni ma ba won se owo kiri so gba to wa to stage kan ati wa lawon customers so any owo ton ba ti pa won wa ba wa awon ni 20,000 awon fe se a se lowo won a wa won ma nse owo yen kiri kiri kiri o wa dijo kan a won ta oja lo sadede ni change ton lo jiji ah mba sare wo store pe change ti ton ah awon yo everyone change right now akilo le wo gba ti mo ti duro now akilo kilo kilo fe fa de ma won eyan ordinary 1 naira gan won le gan pa sibe ni igba ti ma wonu eke ti owo ma nwa mi o ri change mo ni ah okun mi kon lo sibi wardrobe ti oga mi gbe sile ni mo ni boya ibe ni won ma nko owo si shishi ti mo shi bayi nkan aba mi ni mo ri nkan to ja mi laya o ni mo ri mo wa ri bi oru eyan maye sin e men to njoru ma bi mi o mo wa ri oru se wa roru ti mo ri funfun lele ni won kun oru na bi mo se yoju wo bayi omi ni mo ri mo wa ri ninu omi yen awon eyan po gan ero ti po ju ero po o de bi gba ton lo wo football won po gan ah pipo ton po yi bi gba ti won ko won si bi emi o mo the bi mo the largest stadium in the world. I don't know. I was talking about football lo le mo. Bi gba ti won ko gbogbo won sori field ero po. Ah, ba gboju kuro. Ma tun pada yo, ba wa ri owo, mu ri owo, mu ri owo. Ma tun gboju kuro. Mo tun lo wo lele keta, mo tun ri awon eyan, mo tun ri gbogbo ri eyan to lo rerere. Mo tun lo pada wo lele kerin. Ah, ni wa ri change, ba jade. Ara ti fu. Ami obi ara ti so ga mi bi to wa. Grrr! Oga bi kan de ni. Oga mi kan wonu store yen ni. Oga mi kan jade ni. Ta lo wole nu yin. Se eni to wole o ba jewo laarin iseju meji. Mo fun ni ojo meta. Emi ni emi supervisor ni mo wo be ma. O ya bo si bi fun. Ni bo lo de. Inu ke yi ni mo de ma mi o de bowo nbe. Anu e se mi. Supervisor abi ki lo ro pe re o loruko to nje mo erin e o de pa mi ha o ma se o omode o mogun pe lefo mo ni ni bolo sunde ninu yara mi le ma po fun yin oga e sa ma nwole ta ma nwonu ke mu de wo be ngba ti o de sisi change it's all right ma lo bi a se ton jo yen gbogbo nkan mi ti mo ri to wa nbe papapa mo ti ya sa ba se dele bayi otutu kan bere si ni mu mi ni mo kan bere si ni gbon ni mo fe ba mama mi soro bi mo se ni kin lanu soro bayi o mi o wa da bi gba ti eyan kan fun mi ni ona fun mi o le soro mama mi ni kilo de mi le soro iyi si mo ti force ara mi kin soro mo kan po eje ni bi mo se dubule aisan yi re ah e mo kile leyi ko si bi ti won o gbe mi lo o wa gbe mi debi kan ami ara ti so baba ton lo gbe mi ba
8: baba yen ni wa soro wa so tenu e on wa fi nkan gba mi laya on fun mi ni nkan kan ki mu on ba jewo patapata on toju mi ri ah baba ni ile ikoja agbara mu pe kon ma gbe mi lo kon lo ma gbadura fun mi sugbon ma to tu odun kan enikan ba tun gba mama mi ni moran on ba gbe mi lo bi kan ibe ni won ti wa toju mi die ti ara mi fi ya on ba ti ara mi ya tan sadede lawon mo ti ajo wa ni store tawon ti awon to ti sa lo nu to duro no kon wa ba mi ni pe nkan kan ma ti sele ipe oga mi ti mo n ba sise

Oye ni ye ke pe ti wa ni gbaradi lati 30 si wa ni ko ni Adari Poshonu 32 FM 94.9 lowo oso tu ni mo ki wa pe akujoku akuse lati ara bi nbola la mi loruko mi de sporty crystal o dagbere daya wa nu ka tun gbera wa ni ejo ka jomo to nlo lagbere daya futowo to ni o so wo ojo aje ni ko ni 32 FM 94.9 a so fun wa bi pa ti nbe lori oke mokola ori oke tete premier mokola ni lubadan ibe la fi se bujoko bayi fun igbadun teru tomo eni ba lori ofe ati dapo mo wa yo simo pe iya to nbe ninu masa atakara be ni aka ati bossi o yato si rara won mo kin le kan si abimbola la mi loruko mi de sporty crystal gbere daya wa lade bi mo se so fun wa lopin o se oniruru kana lo sele lagbere idaraya ti mo bo lara se fese gba ese kikan ati dije ore ori odan bo ba ti ni asiko ba si gba wa ni ro woro lo tin ni o salaye bi ta bade ati bi ta mode gangan amanu lige ore de nigeria gege ba se ko we re o ti wa dogun o dode bayi o laarin ko ti shooting stars ati ikorodu lati mo en ti o mo lo dapo mo awon meji to ti moke ta ma so ni pa ko ti rangers ti lu enugun ati rivers united a meji ti ko wa waju lori idije to ni se pelu ti caf champions league ti confederation la wan survive won be laarin ko ti shooting ati egbe agbabolu Ikorodu City ti awon na takan gbon ninu rije ta ti meke bayi a mo so ni ilana bo se lo nitori pe opin ose ta lo tai kalu ku gbianju ti e iko ti shooting o mu ameta pelu awon kan dondo e to mi nigba ti o gba lejo awon iko ti barao bakan na ni iko ti adaja to na do stand lo ba o na da bi ara gbogbo kini la ma so la pe kelu atupale to gbogbon lati le mo ru anfani ti ko pe pelu shooting stars ti won ni lati tesi waju lo si idije to je ti ani gbogbo ile adulawo to ba ndi nigba ti sa ba tenu bodo bayi na ka je odi bi mo pe awon oko bi Bayelsa United won ti tori boy isale leyin ti o koju iko ti remo ni bu ba won to be ni ikede bo te je pe iko ohun iko ti Bayelsa lo kokko mi awon latowo ofem sugbon lo pi gbogbo e na won pada da gbogbo e le meji se eyo kan sowo iko ti remo remo stars ni e to fun iko ti remo lanfani lati tu sowo oke die oro yato ninu fagabaka ti iko ti bay wikitorist ilu bauchi tori pe e meji ototo lawon na lewaju iko ti rivers united ko to di pe rivers won na won mo ibuba ti abubakar tafagba lewa ninu fagabaga ile to ti so awon ati agbe balu rangers deni to moke ta to nwo woke ni bi to sese ki ati jere gege bi iko ti o gba league ni odun yi ta nbe ninu re e jade ben duro na ka so nipa idije fe agbaye to sumo wa gbogbon ni orilede america lawon le meta ototo canada mexico ati united states of america ni bi ti oyato si to sele ti o mo wa lori papa e ti nbe leyin ode ga bayo ti di ise fun awon to nja koso bola la fese gba iyan ajo to ndari e gangan to ọ̀rọ̀ tó ń jẹ jáde lórí pé ẹgbẹ́ bọ́ọ̀lù tó rédè iran wọn a lè kópa wọn darapọ̀ nínú ìdíje ti ife àgbáyé tọdún 2026 àmọ́ bá ṣe ń gbọ́ nísìn iran ti kakọ́lẹ̀ wọn kakọ́ gidi gan ni wípé tí wọ́n fẹ́ káwọn ó kópa nínú ìdíje ọ̀hún á jẹ́ pé àwọn kankan yóò wà ní àlàkalẹ̀ ẹgbẹ́ ìpè láàrin iran orílẹ̀-èdè amẹ́ríkà àti israel náà ti ń dáná ogún yára wọn láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ta wà nú ẹ̀ náà ti náwó oro síra wọn tó sì wá jẹ́ pé bí kálukú bá rọ̀ mọ́ ara wọn lójú ságbàrá ìfomíkún kóbi olóògbé lọ ráúráú ni bó làwọn oṣù wa kópa ní òdíje fẹ àgbáyé ilé tó jẹ́ pé ìtàwọn ó gbà ilẹ̀ amẹ́ríkà gangan làwọn ó ti gbé àwọn fẹsẹ̀wọnsẹ̀ wọn mẹ́ta tó bẹ̀rẹ̀ èyí àmọ́nikọ̀ mọ́ra ẹran lórí àwọn ìròyìn tó tún léwura lọ́wọ́ ti òpin ọ̀sẹ̀ dirú àkókò tá a sọ ohun tó ṣẹlẹ̀ nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì ní àná nígbà tí ikọ̀ ti west ham àti gbẹ́bọ́ọ̀lù arsenal ti ẹ kojú ara wọn nílùú london níbi ìfagagá tí àmì ayò kan tó ti di dondo tó ti di nǹkan tí ikọ̀ ti arsenal tí wọ́n fi tẹ̀sọ́ iwájú tí ó ṣe àwọn ìṣìn sọ pé obìnrin ti ń bẹ lọ́wọ́ báyìí o tako ikọ̀ ti man city nílẹ̀ tó jẹ́ pé òun ti dànù nígbà tó pàdé ikọ̀ ti everton àmọ́ àwọn tí ikọ̀ ti west ham tí wọ́n mì lánàá ló ti bí onírúurú àríyànjiyàn àti sọ́wọ́ darí àwọn adáyayò nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì kámú látàpá bẹ́ẹ̀ kámú díẹ̀ nǹkan tí wọ́n pè ní ọṣẹ́ àbíèrè tí ẹ̀rọ tó ran àwọn adarí ayò lọ́wọ́ tó ń ṣe pẹ̀lú bóyá jẹ́ pé odidi ìṣẹ́jú mẹ́fà òun náà ni wọ́n fi dá ìfẹsẹ̀wọnsẹ̀ ọdún lẹ́yìn tí ikọ̀ ti west ham ti mi àwọn àtẹ́tẹ́ sì tú kinní ọ̀hún ti tú débi wípé bọ́ọ̀ tí agbẹ́bọ́ọ̀lù west ham ti gbá wọlé kò ní lè dúró wọ́n sì kó àmì mẹ́ta fún ẹgbẹ́ agbẹ́bọ́ọ̀lù ti arsenal ni ọwọ́ àná náà ọ̀rọ̀ ti ń jẹ́ jáde láti ibẹ̀ ẹ jẹ́ kí n dánwò kìnà kí n tó wá sọ fún wa àwọn nǹkan míì tó tún farahàn nínú ìdíje ìfẹ́ àgbáyé orí ìkànnì adarí pòṣónú la wà 32 fm 94.9 òkè téńté premier mọ́kọ́lá nílùú ìbàdàn mọ́ padà bọ̀.

0: àwọn orílẹ̀-èdè náà láti kéde àwọn agbẹ́ agbábọ́ọ̀lù àwọn agbábọ́ọ̀lù tí ó ṣojú wọn nínú ìdíje ti fẹ̀yẹ àgbáyé tó ń bọ̀ lọ́nà bí àwọn tó ń bẹ ní agbọ̀ South America ti ń ṣe ẹ mọ̀ pé nílẹ̀ gẹ̀ẹ́sì àwọn náà kéde ọ̀kan márùn-ún ó lé ní àádọ́ta ni olùfẹ́ ń bẹ fún ikọ̀ gbogbo láti kó lẹ́ẹ̀ná ẹ̀yìn wa rẹ̀ lẹ́sẹ̀ wa máa re bete láti jẹ́ kókù mẹ́ta ó lé ní ogún àbí mẹ́rin ó di ní ogójì àmọ́ lọ́wọ́ báyìí mo lórí ọ̀fẹ́ sọ fún yín pé àwọn orílẹ̀ bíi amẹ́ríkà argentina wọ́n ti kárúkọ kalẹ̀ ọwọ́ ajé tó yanilẹ́nu wípé ara àwọn àràwọ̀ ṣéjọgbá ìdíje ti qatar 2022 bíi franco amani juan fort kọ tottenham nígbà kan rí bákan náà ògbólógbòó jẹ di maria angel korea papu gomez paulo dybala ògbólógbòó àwọn wọn yóò sí nínú àwọn orúkọ tí orílẹ̀ argentina ti kà kalẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí ó mọ̀ ṣojú wọn nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé orúkọ ọ̀hún bẹ́ẹ̀lẹ̀ nìrànràn ṣùgbọ́n torí àkókò ká má pa lọ́wọ́ nani bí àsìkò bá gbà wá tí ọ̀rọ̀ débẹ̀ ó ṣeṣe ká máa mú àwọn orúkọ ìlẹ́yọ kọ̀ọ̀kan wọ́n kó yíká àwọn líìgì eléyìí tó léwu rani kódà ó kàn wọ́n nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì àtúnlẹ̀dẹ̀ faransé àtàwọn bòmí eléyìí tó níwọ̀n dáadáa jákèjádò àgbáńláyé kíyàn máa jẹ ìròyìn tó jáde láti orílẹ̀-èdè argentina báyìí lóòótọ́ ni pé ikọ̀ ti brazil àwọn náà ti kéde àwọn agbábọ́ọ̀lù tí ó ṣojú wọn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọn ni wọ́n ka orúkọ neymar junior wọ́n kà mọ́ àwọn agbábọ́ọ̀lù tí ó ṣojú wọn nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé ọ̀hún tẹ́ ẹ̀ bá gbàgbé neymar nígbà tí ó ń gba àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan èyí tí wọ́n fi ń gbaradì kó lórí ọ̀fẹ́ àti kópa ńgbà náà látàrí ìfarapa tó ní pẹ̀lú agbábọ́ọ̀lù santos àmọ́ bí ìròyìn ṣe ń jẹ́ kó di mímọ́ báyìí nísì wọ́n ti kàn pa orúkọ ẹ̀ sí ń bẹ lára àwọn tí carlo ancelotti tí ó fi bẹ̀rẹ̀ ìdíje ìfẹ́yẹ àgbáyé gẹ́gẹ́ bí orúkọ àkọ́kọ́ tí wọ́n kọ̀ dálẹ̀ bọ́lá bá ṣe tí ò bá ní ìfarapa àbí tí èrò míì tí ò bá jẹ́ sí ọkàn olùkọ́ni àbí tí ò bá bọ́ sí ayẹyẹ ọjọ́ bíi àbúrò neymar junior bí yóò ṣe lóhùn orin inú wọn tún kó díẹ̀ láwọn àpẹẹrẹ ìròyìn tó ń bẹ́lẹ̀ torí ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ bá ti múra wá bọ̀ yòó tó ikọ̀ jẹ́wọ́ tó jórí omi lábẹ́ ọdún mẹ́tàdínlógún tí orílẹ̀-èdè nàìjíríà ti ẹ jẹ́ obìnrin ròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti balẹ̀ sí ìlú ìkẹ́nẹ́ níbi tí wọ́n ti máa gbaradì àmọ́ tí akeem busa rí tó kó sòdí náà ló jẹ́ pé wọ́n mọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù míì tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ ìyẹn ní oṣù táwa bá ṣe ń gbọ́ ni pé wọ́n kọjá sí conakry láti lọ kojú ikọ̀ tí orílẹ̀-èdè guinea lára àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ń gbà ń lo abuja nu márùn wọn borí mẹ́rin wọn ta omi ayò kan dondo níbẹ̀ la sì ti rí àwọn tó ń lọ bíi méjì ó dín nọ́gbọ̀n tí wọ́n gbá sí àwọn alátakò bẹ́ta péré lólórọ̀fẹ́ àti wọnú àwọn tiwọn ìgbésí àkọ́kọ́ ó di ní ọjọ́ 24 oṣù táwa ní conakry ní orílẹ̀-èdè guinea ní ọ̀hún tó sì jẹ́ pé ìgbésẹ̀ kejì ìlú kẹ́nẹ́ ni ó ti wáyé tó bá di 30 oṣù táwa nù rẹ̀ èyí ni ó máa sọ àwọn tí ó kópa nínú ìdíje ìfẹ́ àgbáyé tó bá di àárín ọjọ́ 17 oṣù kẹwàá sí ọjọ́ 7 oṣù kọkànlá ní orílẹ̀-èdè morocco kó máa jẹ́ ti ìdíje àwọn òjẹ̀wẹ́ tọ́jọ́ rọ̀ ń bẹ ní abẹ́ ọdún 17 ní obìnrin ẹ báyìí kí n lọ́wọ́ ná kí n tó mú eléyìí náà kan padà sí league orílẹ̀-èdè nàìjíríà torí bá a ti ń rí báyìí àwọn olùṣàkóso nínú ikọ̀ ti abia warriors wọ́n ti ní ikọ̀ olùkọ́ni tí ìmáàmà mápákábò tó léwájú tó ti olùkọ́ni bẹ̀tẹ̀ ọjì àtàwọn míì pé kí wọ́n yẹ̀bá nínú ikọ̀ náà torí pé èsì tán mú wá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún kò fẹ́ẹ̀ tí àwọn ọlọ́run wọn ti mú ègbò ẹ̀yìn èyí ló jẹ́ jáde látọwọ́ ẹ tó jẹ́ alága wọn nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún jọ óbù báyìí náà wọ́n ti ní kíso àwọn ìfitẹnubodò wọ́n ti ní asọ́lé fúgbà kan fún orílẹ̀-èdè nàìjíríà ikọ̀ àgbọ̀jẹ́ wa ìkẹ́sọ́rọ̀ ọ̀hún ni kó mọ̀ délé ná gẹ́gẹ́ bí olùkọ́ni wọn dìgbà sáwọn ìfitẹnubodò káwọn mọ̀ ibi tí wọn ó tún gbé kinní ọ̀hún gbà lágbọ̀n ẹ̀ṣẹ́ kíkọ̀ lópin ọ̀sẹ̀ bákan náà ní ìpele ti heavyweight fún ìgbà ẹlẹ́ẹ̀kejì daniel dubois tún jáde aládìwá o gẹ́gẹ́ bí alágbára nínú ìpele ti heavyweight torí pé ìjà tó wáyé látọ̀hún àti ọmọ ìyá rẹ̀ nílẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn fabio wadley tó ti hànde tí ò tí ì pàdánù ìjà kankan látìgbà tó ti bẹ̀rẹ̀ ní ìpele ti heavyweight lóòótọ́ bẹ́ẹ̀ni ìyẹn bá wo ìfagabága wọn láti ìbẹ̀rẹ̀ ẹ rò pé ọmọkùnrin yóò gbẹ̀mí daniel dubois àti òjẹ́ kíjà àwọn kó débì kan kí ó tó parí ni torí ní pé láàrin ìṣẹ́jú àyá mẹ́wàá àkọ́kọ́ òun náà ni dubois àti balẹ̀ gidi nígbà tí wọ́n sì dé pẹ̀lú ẹlẹ́kẹta náà dubois tún ti balẹ̀ padà kó tó di pé ìjà ìtura wọn tí daniel dubois sì padà dúra ẹ̀ padà sí inú okùn nígbà tí ẹ̀ṣẹ́ tú ẹ̀ṣẹ́ imú bẹ́ mọ́ ẹnu fún fabio wadley ìpínlẹ̀ lẹ́kọ̀ọ́kànlá dadari ìfagabága sọ pé kò ní lè lọ bẹ́ẹ̀ mọ́ torí pé ẹ̀jẹ̀ ti pọ̀ tó ti bo wádìí lẹ́yìn tí ò tiẹ̀ fi ìfẹ́ hàn bí ìgbà tó ń fẹ́ sinmi nínú ìjà owó kí ọgbà kúrò lẹ́ẹ̀kan sí láti kulu 32FM94.9 ní ibi tí a wà ní òkè tètè premier ní mọ́kànlá ń lu ìbàdàn abimodá làmì lórúkọ mi sport chris àtẹ́bí tí àwọn ikọ̀ ìgé náà lájọ wà níkàlẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀ tóní.
1: akin kumi ìdọ́lọ́pọ̀ náà kì í kàbọ̀ sí ètò ìgé fún tìrọ̀lẹ́ tó ní ẹ máa bá wa bọ̀.
2: lọ́fẹ̀ẹ́ àǹbálẹ̀ ló kọ tí mò ń jẹ ẹ máa bá wa bọ̀.

0: ti ọ̀rọ̀ Nàìjíríà gan-an kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn PIO wọ́n mú NEPA lójú títì ń pè wé mọ́tò owó òpè. Nígbà táwọn NEPA dé ọ́fíìsì àwọn PIO, ó rí páwọn PIO náà wọ́n fi wáyà kan ni wọn ò mú lé wọn dáadáa. Olèmájá Police Station làwọn méjèèjì wà báyìí.
1: This skit was performed by Orolabi.
2: 32 FM
3: 94.9. Oh, yeah, go show! 32 FM, no? Baby, 94.9. And yeah, I'm very bad, but what? Our fear is gone.

àwọn èèyàn gidi àwọn fàṣà sí pẹ̀lú mu ibi ó bí wọ́n ti ń kọrin ẹ̀yà náà bí ma ní tiwọn ẹ̀bùn ọlọ́run lókè tààlà adélé ayé làbà àwọn àwòkọ́ orin.

0: bẹ́ẹ̀ yẹn bá wọ bi tí mo wà yìí. Yàtọ̀ sẹ́ni tí ò mọyì owó. Àbẹ tí wọn ò fowó tán ní ò ní kíni tíjẹ ìṣe síbí. Ọ̀gá mi, ọjà tá a bá fowó pa, tá a bá fowó ra owó báyìí la fi ń pa. Iléeṣẹ́ wa á túbọ̀ gòkè sí 32FM 94.9 àjẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ní.
1: Àyíndé lórí sẹ́yìn
0: bẹ̀rẹ̀. Èrò girigiri, ó yá ẹ máa bọ̀ ní gbọ̀ngàn Premier lókè. Ẹ ti rí gbogbo àwọn àjúwe wa. Ẹ fi máa bọ̀ ní Laughter House.
1: Àyíndé lórí sẹ́yìn
0: bẹ̀rẹ̀. Ẹ mọ̀ pá wa lo nílé orókè tó ń rí tó ń wà fòpin ẹyẹ. Tijinle iba o Lẹ́yìn ṣẹ́bù òní látàárọ̀ ẹ̀yìn olólùfẹ́ wa. 08097,949 090 62,949. Ẹ̀yìn ẹtí ẹ̀ kí a káàbọ̀ pé a kú àtìlébọ́lé.
1: Èyí tó jẹ́
0: ti ń gbèsè. Ibi ìlọ́jẹ́ kí n mọ̀ yí pé bẹ́ẹ̀ yóò bá ti dé destination ẹ̀.

0: Hello.
1: Ìjìnlẹ̀ pàmpàm.
0: Ọkùnrin mọ̀ ń kẹ́sì yìí.
1: Ọmọ táǹsọ táǹsọ tán.
0: Èèyàn ló mọ̀ tó bá ti mọ̀ ìjìnlẹ̀ ò ní problem.
1: Oyè láti Abiodun láti Mọ̀dínà Adébóyún ni.
0: Laughter House láwà bá ẹ mọ̀ wá lọ bí tẹ́lẹ̀ yẹn máa sí mbẹ̀ mọ́ o. A ti kẹ́rù wa
1: kò mẹ́.
0: Ilé bọ́lé ni ó lé agbára.
1: Yóò tura àsìkò ìjìnlẹ̀ náà kó lọ ilé tuntun.
0: Bẹ́ẹ̀ni, alálùbáríkà ọmọ ni mi sọ lórí ibú ọmọ tí sọdún lóko.
1: Àlùbáríkò ni fò lára ogbó wa ìjìnlẹ̀
0: bọ́lá. Àmì o. Ó ti o ṣe jásìkò tí mo dé ni wọ́n kó lọ lé tuntun ibi tẹ́ ti mọ kíyè sínú àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. tó bá pé ọdún kan tí mo darapọ̀ mọ́ 32FM lẹ́ẹ̀kẹta ọ̀rẹ́ yìí kan ò mọ̀ pé mo ti kọ́kọ́ wá rí lákọ̀ọ́kọ́ nígbẹ̀ẹ́ ìdágbére tí mo fi lọ. Mo tún wá lẹ́ẹ̀kejì ọ̀nàrẹ́bìlì irun pé mo fẹ́ ẹ̀ẹ́dágbére tẹ́ ìjìnlẹ̀ iṣá. Ẹlẹ́ẹ̀kẹta yìí a ti dé àtijọ́ wa jọ lẹ̀pọ̀ báyìí èmi ò ṣe wàhálà kí n mọ́ àwọn aráyé wàhálà ń tiwọn èmi ò ráyè wàhálà mọ́ ń tèmi kí n mọ́ gbádùn ayé mi. Ah, bá ṣí ọdún tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pẹ̀lú ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ṣe ẹ ti mọ̀ fẹ́ gẹ̀ẹ́sì ọmọ ọdún tí mo jẹ́. Lágbára lọ́wọ́ ọlọ́run ọjọ́ ìbí mi ọdún yìí a fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Mi ò ṣe gbágbá dúdú kankan. Hello.
1: Ìjìnlẹ̀.
0: Yes, kẹ́.
1: Ìjìnlẹ̀ ẹjọ́ wo lábẹ́rẹ́ fógámù ó ti pọ̀ ju ká máa ń ṣe nílé lọ́hùn.
0: Ẹ mọ̀ pé tá a bá ti kú òun bìkan a ti fílẹ̀ fún wọn nìyẹn. A bẹ̀rẹ̀ mí a bẹ̀rẹ̀ mí bí.
1: Ẹja bẹ̀rẹ̀ mí torí irú wa
0: yìí.
1: Ẹja bẹ̀rẹ̀ mí torí irú wa
0: yìí. Ọlọ́run ó sí bẹ́ẹ̀ kò sí wàhálà.

0: àjọ ganu síta ti 2FM. Amọ̀ tó ń lọ ní gbòòrò àti pé ká tún rẹ́rìn-ín àríṣàkìtì.
1: 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Sola mo fe korin, sola mo fe pede, Femi sola lolorin tuntun, sola lolohun ara, ta won boysi njo, ta won geso fi para, daddy e ba wajo.
3: O gaju 32FM la waye, e ma gbadun e 94.9, e ma mise, e je ka jo ma gbo.

0: bẹ̀mù tó dúró kì í ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́ni pòṣónú Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàsírù Ṣọ̀lá Olóyè Ajere.

0: Asisu FM 94.9 kò ní tàtí ń dẹ́rìn ipò òṣónú ibẹ̀ náà lẹ́wà tẹ́ ti ń gbọ́ wa àbẹ̀ lójú òpó ayélujára lẹ́yìn tẹ́ lórí ọ̀fẹ́ láti gbọ́ wa tẹ́ sì tún wò wá lórí ètò Yorùbá dùn Yorùbá rẹwà Yorùbá wò mí jọjọ òun náà láti ń kí wa káàbọ̀ ìpè ẹ̀kọ́ àṣálẹ́ tàbí ẹjẹ́ sọ pé a kò bójú ọjọ́ bó ṣe rí ní gbogbo ibi tẹ́ ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa àwọn kan títí bí iṣẹ́ dé àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń lọ lágbára lọ́wọ́ olódùmarè ọ̀nà àtijẹ́ àti mu kò ní dọ̀nàrun mọ wà lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin màmá gbogbo ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àtàbúrò tá a jọ ń ṣètò yìí tẹ́ sì ń fi ìfẹ́ hàn sí wa olódùmarè ò ní pa náà fẹ́ ìṣẹ́ tí yín náà ò ní dàrú bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ kan ní 32 FM 94.9 adẹ́dà yóò tún nífẹ̀ẹ́ tí yín náà ju bẹ́ẹ̀ lọ ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sí olúbíńpẹ́ fàtóyè ló kọ mi èmi ò dá wá sórí ètò yìí olúwa gbé mi ga ìdòwú ikọ̀ ètò yorùbá tó dùn pẹ̀lú iṣẹ́ tó lágbára òun náà lájọ ń ṣe ọ̀dà ẹjẹ́ ń ké sí i òun náà ni yóò jà tó tọ́wò inú ọ̀tọ̀ọ̀sẹ̀ tó kọjá lọ fáfà ní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó ń darapọ̀ mọ́ wa ṣùgbọ́n ṣàgbàgbé adépọ̀jù àti títí láyọ̀ tọkọtìyàwó tọ̀rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ láàrin wọn ṣùgbọ́n tẹ́nìkan tó ti jẹ́ pé olójúmarè láàrin àwọn méjèèjì iyùn títí láyọ̀ òun náà ló ti fàyè sílẹ̀ ṣùgbọ́n sọ pé dandan lá àfìgbà tóun bá tún padà bóun bọkọ òun gbé bóòlò kú òun ló ti ṣe aya alààyè àbí ká sọ pé bóòlà láàyè bóò ní alààyè yóò ti máa jẹ ọkọ fún òkú ṣàgbàgbé adépọ̀jù ó ti gbìyànjú lọ sọ́dọ̀ àbókùsọ̀rọ̀ náà sì ti gbìyànjú débi pé yín ò fi ń fèsì fún pé èyí ti jẹ́ ó dé olúwa gbé mi ga ìdòwú já tọwọ́ nbẹ ká lè nìṣó nílẹ̀ lásìkò yìí ni adépọ̀jù ló gbọ́ ẹ̀rí láì mọ ibi tí ẹ̀rí ti wá ó ṣíyán kò dúró gbọbẹ tí ó sì sọ fún ìgbétadé pé òun rọ ọ wípé kí o má ṣe lọ́wọ́ nínú àti ṣe pín òun àti ọkọ òun níyà nítorí ìgbẹ̀yìn rẹ̀ ò ní dára fún un ó tẹ̀síwájú ó ní ṣé o mọ̀ pé ọdọọdún ni ìbẹ́pẹ́ máa ń ṣòfò ọmọ rẹ̀ bí kò bá sì fẹ́ láti máa fọdọọdún ṣòfò ọmọ kí o má ṣe bá òun dá sọ́rọ̀ ìdílé òun o nígbà yìí ni ọwọ́ ọ̀gbẹ́sádé rọ tó ẹ̀jẹ̀ á nìṣó ńlẹ̀
1: yorùbá dùn
2: yorùbá dùn.

0: tó ọjọ́ mẹ́jọ láti pàdé lórí ètò Yorùbá dùn ìkànnì ìta tí ń dẹ̀rìn pò ṣónú olúwagbèmí ga ìdòwú ìdúpẹ́ lọ́wọ́ rẹ̀ abiola kọ̀tun yàlìyàlì àti gbogbo àwọn tí wọ́n ṣe olùrànlọ́wọ́ fún wa lórí ètò Yorùbá dùn òrùre lásùn olúbíńpé fatoyè ló kọ́ mi ó dàrú.
1: Yorùbá dùn.
2: Yorùbá dùn.

0: pé òní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò sí ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo.

ẹni bá wà ní ojú òpó Facebook wa 32FM949 fẹ́yìn ẹ 32FM949 fẹ́yìn ẹ ẹni tó bá láǹfààní àti máa wo fọ́nrán tó lọ ń bẹ̀ lásìkò yìí ẹni bá wà pẹ̀lú mi a máa rí àwọn àwòrán kan ó wá lè máa yàlẹ́nu wípé irú àwọn àwòrán wo rèé báwo ló ṣe jọra wọn àmọ́ ẹjẹ́ ń tò pọ̀ kó ba lè yé yín ẹ máa rí ọkọ̀ kan tó wà nínú omi bí ìgbà pé àgbàrá ń gbé lọ ẹ máa rí àwọn bàtà lóríṣiríṣi àwọn yẹn náà wà ńbẹ̀ bákan náà ẹ tún máa láǹfààní àti rí nǹkan kan tó ṣeéṣe kó má yé yín dáadáa kẹ́ máa ò bẹ́ kìlè ó dàbí aláǹgbá torí ibi tí wọ́n ti mú àwòrán yẹn àmọ́ crocodile lẹ̀ ń wò yẹn ọ̀nì ẹ o òun lẹ̀ ń wò yẹn

fi ọ̀rọ̀ yìí lọ àwọn agbófinró wọ́n jí gìrì síṣẹ́ wọ́n bọ́ sí gbòòrò wọ́n bẹ̀rẹ̀ sí ni máa wọ́ ọmọkùnrin yìí ẹni tí mò ń sọ yìí ó jẹ́ ẹni ọdún mọ́kàndínlọ́gọ́ta 59 years tó ti wà lókè èèpẹ̀ ó ń gbé ọkọ ẹ̀ lọ́bi iṣẹ́ àmọ́ ní afárá kékeré kan tó ní láti kọjá lórí ẹ̀ tó jẹ́ pé odò wà ńbẹ̀ odò yìí wá kún arákùnrin wò pé odò yìí náà ò pọ̀ kò pọ̀ ju nǹkan tí mo lè kọjá lórí ẹ̀ lọ kẹ́lẹ̀ yìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa tẹ́ ẹ bá ti rí àgbàrá àsìkò òjò láwà yìí òjò ti ń bẹ́lẹ̀ ẹ wá ọ̀nà míì láti gbà inú omi ṣòro gbà o wọ́n rí ọkọ ọkùnrin yìí níbẹ̀ tó kàn dúró síbi kan tó jọ bí ẹni wípé omi ló gbé débi tó wà yẹn ẹ̀yin náà máa wojú òpó facebook yín yẹn 32FM949 fẹ́yìn yẹn ẹ máa rí ọkọ̀ yẹn ńbẹ̀ ọmọkùnrin bó ṣe dé ibi odò yìí wọn ò mọ̀ kò yé wọn àmọ́ wọ́n wò pé ó ṣeéṣe kó jẹ́ pé odò yìí ti gbé ọmọkùnrin yìí lọ bóyá ọkọ̀ yìí takú ni bóyá odò ló gbé ọkọ̀ yìí débi tó wà ni tọmọkùnrin wá wò pé kóun sọ̀kalẹ̀ kóun fẹsẹ̀ rìn kúrò ńbẹ̀ kó tó di pé omi gbé òun lọ tọkọ̀tọkọ̀ àmọ́ ẹjẹ́ wá sọ fún yín o wípé ọ̀nì tó lóyìnbó ń pè ní crocodile wọ́n ń bẹnu odò yìí lóríṣiríṣi wọ́n wá wò wípé ẹjẹ́ á wọ́ ọmọkùnrin yìí wọ́n gbìyànjú wọ́n gbé helicopter wọ́n bẹ̀rẹ̀ sí ní máa káàkiri àti àwọn ayàwòrán tó jẹ́ pé òun náà máa ń fò lókè yẹn drone láti fi wo gbogbo àyíká yẹn bóyá àwọn àti ẹ̀ríbi tí ọmọkùnrin yìí wọlé sí ṣèbí bódò bá ti ẹ̀gbé lọ á gbé sétí dò bó bá di bóyá bí ọjọ́ mélòó kan lẹ́yìn ẹ̀ àmọ́ ó ṣeéṣe kó jẹ́ pé àwọn crocodile tán wà nínú omi yìí wọ́n ti fọmọkùnrin yẹn lánu ìbàtàn bẹ̀rẹ̀ sí ni máa wá wọ́n wá rí ọ̀kan nínú àwọn ọ̀nì yìí pé ó kàn dúró sẹ́gbẹ̀ẹ́ ibì kan ni kò fi bẹ́ẹ̀ mira kódà pẹ̀lú bí ariwo helicopter tó ń kọjá yìí bó ṣe tó kò mira gbogbo àwọn tó kù wọ́n ti sá lọ sísàlẹ̀ omi òun kàn dá dúró síbi bóyá bí àpáta àbí ilẹ̀ gbígbẹ kékeré kan tó wà ní ibi omi yẹn tí wọ́n pè ní island ibẹ̀ ló rọra dúró sí ọ̀nì dẹ̀ tó 15 feet ẹsẹ̀ bíi 15 níbi ọ̀nì ṣe tóbi tó wọ́n bẹ̀rẹ̀ sí ni máa wò pé àbó òun ni bóyá òun ló gbé ọmọkùnrin yìí jẹ torí àwọn ẹranko afàyàfà tí wọ́n bá ti jẹ oúnjẹ tó tóbi dáadáa tí wọ́n jẹ nǹkan tó pọ̀ wọn ò ní láǹfààní àti rìn láti mira láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ara wọn ò ní jìgìrì á ṣe wọ́n bí kán máa sùn ní ìyẹn àwọn ẹranko afàyàfà

kódà adìyẹ yìí ó di pé bẹ̀rẹ̀ sí ni máa tóbi kúrò ní bó ṣe tó tẹ́lẹ̀ láàrin ìgbà tí wọ́n gé orí ẹ̀yẹn ó kúrò láti bí 2.5 pounds nígbà tí wọ́n wọ̀n ó wò lọ sí bí 8 pounds níbi adìyẹ yìí ṣe tóbi tó lẹ́yìn tí wọ́n gé orí kúrò lọ́rùn ẹ̀ torí bí wọ́n ṣe ń fun lóúnjẹ tó ń fun lóúnjẹ ẹ mọ̀ òun ṣàkàn ń tóbi sí ti ẹ̀ ni blessed holy lójú òpó facebook wọ́n ní but it will feel pain ìyẹn di dandan Raphael Ambali lójú òpó Facebook mú kí ẹ o. Kódà ẹni tó ní adìyẹ yìí Lloyd Olsen ó rí ọ̀pọ̀lọpọ̀ owó tó tó láti fi ṣẹ̀mí lórí pé wọ́n ń gbé adìyẹ yìí láti ibì kan lọ síbì kan àwọn èèyàn ń sanwó wọlé láti wá wò ó.

àmọ́ nígbà tó di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta 17th of March lọ́dún 1979 ìyẹn ní Phoenix ní Arizona níbi tí wọ́n ti ń gbé adìyẹ yìí káàkiri títan dé ba lórí wípé

ẹ̀yin lè ní bèrè tí ẹ fẹ́ bèrè ẹ lè láwílé tí ẹ fẹ́ wílé lórí ẹ lè pè sórí 08097-0049 tàbí kẹ́ pé 09062-0009 09062-0009 àwọn nọ́mbà yìí ló wọnú òkú lo fẹ́ni tó bá ní ìbéèrè.

0: dànù sí 32FM. Àmọ̀ tó ń lọ ní gbòòrò àti pé ká tún rẹ́rìn-ín àríṣàkìtì.
1: 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Wo bí oòrùn ti yọ láti ìlà rẹ̀. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gángá. Sì kíyèsí òkè rere nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe. Ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32FM 94.9. Èmi ìrìkí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
3: Ever pour a can of Guinness and think that's not enough to share with someone?
4: Not anymore, my guy. There's more in the can now. More bold flavor. More to go round.
5: Cheers.
3: The new Guinness 440ml can with the same great taste in a bigger pack.
4: More to enjoy. More to share. More Guinness.
6: The new Guinness Foreign Extra Stout 440ml can. Now you can enjoy more Guinness. Drink responsibly. Not for sale to persons under 18.
7: Hey, you fancy me?
8: It's okay.
7: Hello, sorry, Bubu Ikoni Bani Dore. 32FM 949. Fe ye, asap. Asap.
8: It's okay.
3: You ever pour a can of Guinness and think that's not enough to share with someone?
4: Not anymore, my guy. There's more in the can now. More bold flavor. More to go round.
5: Cheers.
3: The new Guinness 440ml can with the same great taste in a bigger pack.
4: More to enjoy. More to share. More Guinness.
6: The new Guinness Foreign Extra Stout 440ml can. Now you can enjoy more Guinness. Drink responsibly. Not for sale to persons under 18.
9: They say the more the merrier. And Guinness just proved it.
10: Mm-hmm.
9: Yeah, your bold black Guinness. They say the more the merrier. And Guinness just proved it.
10: Mm-hmm.
9: Yeah, your bold black Guinness Foreign Extra Stout is now a bigger 440ml can.
10: Oh, really?
9: Uh-huh. That's an extra pour of rich, full-bodied Guinness goodness.
10: Nice! More stout, more flavor, more vibes to share with your friends.
6: Now you can enjoy more Guinness with the new 440ml can.
11: Drink responsibly. Not for sale to persons under the age of 18.
7: Hello, sorry, Bubu Ikoni Bani Dore. 32FM 949. Fe ye, asap.
8: It's okay.
12: Guy, pass me that Guinness, make I take small.
13: No worry. This one serve go reach us.
12: Reach us, get. How?
13: My guy, Guinness no dey hide joy, oh. This one na the new 44CL can. E dey bigger now. Same bold taste with more Guinness to pour and share.
12: Guinness no dey ever miss.
11: Guinness Foreign Extra Stout. Still bold, still black. Now with more to share. Drink responsibly. Not for sale to persons under 18.
14: Ẹkú ọjà o.
15: Ẹ káàbọ̀ o.
14: Ìyá bíi ti ń síbò nìkan.
15: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin, bó o wá ni látàárọ̀.
14: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan ká kó fáwọn tí ń bá wa dáa.
15: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà ìyìn tí ì ta nǹkankan látàárọ̀. Bí ni mo tiẹ̀ ta mi rẹ́ ni bèrè lọ́wọ́ mi pàápàá.
14: Kíni tó dé o polówó ọjà rẹ ni.
15: Mo polówó o, èrè yóò wọlé náà ni, ìyìn tí ẹ rẹ ni bí mi.
14: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ, ìyá bíi ti ń sin.
15: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtú bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
14: Ìyá bíi ti ń sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀. Rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ là wá ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́. Ìwọ náà bá wá fẹ́ rírì. Ṣé kí a kàn lọ polówó lọ́dọ̀ wọn.
15: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
16: FM 94.9.
17: Ilera loro
18: alafia ta yo.
19: Ọ̀pẹ́dọ́ra Aba Home olóòtú iṣan ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú egun tàbí iṣan ara. Ká dúró.
5: dúró ká má le dúró ká bẹ̀rẹ̀ kó di kọ̀. Táàrin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara ẹ ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá ọwọ́ ìyá àjà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́nkú wọ́nkú, ká máa tẹ̀ gòlòbà gòlòbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kà sí wa lónìí ní Ọbádẹ́rà Herbal Home.
19: Ẹ̀lú ẹ̀lú wa ni 08133811 98 08133811 98 ní ìtútábà òjẹ́ ìbàdàn.
5: Bàbá Ọbádẹ́rà ló ní àlàáfíà ló wúrò.
20: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn burúkú tí ò gbógun adániwáyé kò máa ń fi ṣe ẹnìkọ̀ọ̀kan wà. Orúkọ mi náà ni Àrólé Ọbádẹ́rà tí gbogbo ayé a máa pè ní bàbá ojúnìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Bákan náà wọ́n á tún máa pè mí ní bàbá olóòtú ọfà ara olóòtú àwọ́ká àti àwọn àìsàn tí bá ń ṣèyàn nínú egungun nǹkan ṣoṣo táwa mójútó nílé iṣẹ́ wa òun náà lẹ ti gbọ́ yẹn. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akinlóye ní Òjé nílùú Ìbàdàn. Gbogbo kíbi tẹ bá ti ń bọ̀ wá tẹ bá ti mọ́tò tó ń lọ sí Òjé ẹ sọ̀kalẹ̀ níta Akinlóye ẹ bèrè lé Akinlóye lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total nílùú Ìbàdàn. Ibẹ̀ ni ilé iṣẹ́ Ọbádẹ́rà wà bàbá ojú bá mi kalẹ̀ tó. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà yóò bá wa máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà. Ìwọ tó bá nípe níjà kan nínú ojú rẹ mọ ọwọ́ ọ̀tún kò fi bojú ọ̀tún kó là kó wo ipò tí àìlera ojú yẹn bá wà tàbí kó mọ ọwọ́ òsìn kó fi bojú òsìn kó là kó wo ipò tí àìlera ojú yìí bá wà. Bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáné àbó ń rìn ọ̀hún wìnìwìnì àbí ìwọ tó o tiẹ̀ lè rí nǹkan tó súnmọ́ débi pé o rí nǹkan tó jìnà ṣe. Ìwọ tó o dá 1000 mọ̀ yàtọ̀ sí 500 naira àbí ìwọ tó tiẹ̀ wá jẹ́ wípé sinimá tó bá tẹ̀sẹ̀ lójú lálẹ́ báyìí bó ṣe ń já sí kòtò bẹ́ẹ̀ ló máa já sí gegele. Àbí ìwọ tó tiẹ̀ wá jẹ́ wípé tó bá ti ń lọ báyìí tó bá ti rìnrìn òpónẹ́ méjì mẹ́ta ìṣe ló máa làágùn wá wà. Oríṣiríṣi àìsàn òun ló máa ń ṣàkóbá fún ìrìnà èèyàn bí kéèyàn nínẹ́rùn àjàkáòkò ẹlẹ́wù gbẹ̀dú a máa ṣàkóbá fún ojú wa. Kòkòrò ní ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà máa ń pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ kòkòrò fọ́ẹ̀jẹ̀ kòkòrò dọ̀tí inú ara àwọn ni a máa ṣàkóbá fún ìrìnà èèyàn. Bákan náà títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná òun náà lè ṣàkóbá fún ìrìnà rẹ o. Àbí ìwọ tó tiẹ̀ wá jẹ́ wípé orí fífọ́ ní gbogbo ìgbà ní ṣèwọ orúkọ oríṣiríṣi ni wọ́n lè fọ́ àìsàn ojú yẹn wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ fọ́jú ni wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ bá ìrìnà jẹ́ ni wọ́n tún máa ń pè lóko mí lédè èbó tó bá dọ́dọ̀ wa àyẹ̀wò láṣe fún ẹ láàfin mọrú àìsàn ojú tí bá ń dà wọ́ láàmú. Ìwọ tójú rẹ ń pọ́n ìwọ tójú rẹ ń dami ìwọ tójú ń gun ẹ ìwọ tó rìnà ẹdún tó súnmọ́ lépọ́ tiẹ̀ wá rí nǹkan tó jìnà sí ọ tẹ́lómi bá jí láàárọ̀ bá ojú rẹ kẹwà blọ́rì ni ó lè máa rí bí ọyẹ́ bí ọyẹ́ ó lè máa rí bí efi bí efi ó lè máa rí bí kùrukùru ó tiẹ̀ lè máa rí bí díù gbogbo ọ̀nà kọ́nà tí àìsàn rìnà yìí lè máa gbàdọ́ láàmú bóyá mo mẹ́nuba àbí mi ò mẹ́nuba ṣùgbọ́n tí wọ́n náà mọ̀ wípé bójú sí ń ṣe ọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ lójú rẹ rí nísìn nítorí pẹ́lòmí ọfà ojú tiẹ̀ ní tiẹ̀ ó ti la ojú yìí kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ láti bí àìmọye ọdún. Wọ́n ti sọ fún pé sí abẹ ní òsè wọ́n sọ fún pé kò lè rìnà mọ́ tó bá dọ́dọ̀ mi lágbára elédùà ọba tó lewé ọba tó le gbò ó fojú rẹ rìnà o. Mo fẹ́ kọ́ lọ mọ̀ wípé àgbẹ̀nu omi ríran òun ni tẹja ìran ìdókẹ́ kì í gbá bẹ́ẹ̀ ràwé kó má rìnà lágbára elédùà ọba tó lewé ọba tó le gbò oríbi kí lọ́kọ́ jáwé ọ̀sẹ̀ ìbí kí lọ́kọ́ wa gbò lágbára àwọn wọ̀nyí ó fojú rẹ rìnà. Tó bá ti dé ọ̀dọ̀ mi ní ilé iṣẹ́ mi ìta Akinlóye Òjé lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total nílé Akinlóye gangan iná ni kò béèrè ó ti rí ilé iṣẹ́ Ọbádẹ́rà níbẹ̀. Tó bá ti ń bọ̀ wá sọ́dọ̀ wa a ó ṣe àyẹ̀wò fún ẹ àyẹ̀wò iná jẹ́ ká máa mọ ipò tí àìlera ojú tiẹ̀ bá wà bóyá ẹsẹ̀ tí ń gbẹ́jẹ̀bọ̀ láti ibi agbárí rẹ bóyá sẹ̀yìn ló ti ní àyẹ ni àbí kòkòrò kátáráàtì àbóhùn níbẹ̀ lójú rẹ ni àbí myopia àbí pteridium èyíkéyìí àìsàn ojú tó ń dẹ̀ láàmú tí wọ́n ń fọ̀ parí káàkiri tó ti náwó sí náwó sí tí ọba lọ irú Ọbádẹ́rà sọ wọn níbi iṣẹ́ tewété gbò yìí. Mo fẹ́ kó mọ̀ pé àtọ̀lẹ̀ dọ́lẹ̀ òun ni tàdẹ́ àwájogún ewé àjogún egbò ni. Tó bá ti ń bọ̀ wá sọ́dọ̀ mi ẹ ò gba káàdì wa pẹ̀lú owó péréte lágbára ọlọ́run ẹ ó sì rìnà kedere. Tó bá ti ń bọ̀ àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa tí àìsàn ojú bá ń dọ̀ láàmú rí pé òun dání ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè ní 08133831 98. Olóyè Ọbádẹ́rà bàbá ojú nìmọ́lé ara ló ní àìsàn burúkú tí ò gbógun kò máa ní fi ara wa ṣebùgbé ibita rojude edumare je ka rese koja be ibita si rese de edumare ja roju de be ta ese ba ndo laamu ma dagun la soro ara re ma se na lahi na lahi te ri na turo ni mo eye deju mo le faisen tori pa ese ni fi mi pa mo kin pa tu mi sita kin fi o sile ohun la iso nwi gbogbo ese kaisan to ba da e laamu ninu isin ara ninu omi ara abi ninu oju re ma dagun la o arole obadara ti mo wa ni ita kin loye ni oje ni lu ibadan ile akin loye gangan legbe ile epo tota ibe ni ko ma bo wa tabi ko pero ba ni soro yi 081-33-83-1198 bakene le mo wipe ise ara wa ohun ni agbara eyi to n gba paduo eyi to n gbese duo eyi to n gbori kirike ara duo ti se ba ti ni soro gbogbo eya ara na yo ni soro ni ise ni gbe mi gbede kaakiri ori kirike ara wo to ba mo wipe se apa n fo so ise se n fa eso ise baradi n dun e o le da duo o le da bere afi ko fara ti gane abi wo to ba pe to ba fe bere mu kan le bayi ise ni gegere edi yo ke buwo so o le da neru dada ah ma dagun la o se se ko je pa awon ise yi ti o n gbe mi gbeje ka ki ori kiri kara ise ile ti le ise ile ti wiki eke ti ba je nbe to ba dele ise wa a ma kokon se ayewo fun e ayewo to sise fun ise ara oto ni ayewo to sise fun ise oju oto ni wa le gba kadi wa pelu owo perete ere lomi bayi ese re ti e ti wu bantu bantu o le dese gbe mo elomi apa ni o le dagbe ta pe ni kokoro buruku ti won pe ni adubuleja elomi wa to te je poju kan to ba joko si bayi yose ma wen so fa dide ni ko nle da dide ko dide wuya to mi lomi ba jin la ro bayi ise ni gbogbo ara re ma du katakaka pe to sise agbara kan lale anu to ba ti wa gbogbo awon apere ti mo so fun eyi boya ise ise ara lo nde laamu boya ise adubuleja lo nde laamu o le da pagbe o le dese gbe abi wo to rin won ku on te goloba goloba elomi yo ma lagu wa wa elomi o ma si eyo bi e merin bi e marun kile o to mo elomi kokoro buruku ta n pe kokoro awoka o ti ba san ara re je elomi ori ni o ma fun gbogbo igba o nle sun dokan dokan abi o te nle sun dede abi wo to ti e mo yato laarin aro laarin osan tabi ale to ba si dodo mi a je egun abalaye e ta jogun lo wa on baba wa ohun la koko fun elu wa de gba kadi wa pelu owo perete ero ba ni soro ti wa ma pele se oba dara si ni 081-33-83-1198 tun gba lekan si 081-33-83-1198 gbogbo iwo olomo okunrin to je po ti dokunrin yebu yebu lodo ololufe re okunrin to je pe ko ka to iwo ti wa so re di 1 minute iseju kan pere ni won fin bololufe re sere ife gbogbo awon kan wo yin na o da to ba dodo wa boya je di ni dawo laamu ni boya pa yin ni dawo laamu ni boya teso ni abojora eke yi to je po to ba fe bololufe re si bayi lomi aya re o ti ma ja ni si le lomi o ma lagun elomi to ba si suke suke afi bi ade suke suke afi bi pepe ye aise buruku idakole e ti nso lomo okunrin dojo o ti wole se ola niyan iwo na ma bo wa sile se oba dara to wa ni itakin loye loje ni ilu ibadan legbe le epo tota lagbe edumare aise buruku ti ogbogun oni fe ara re se bugbe o odo oloye oba dara arole oba dara baba oju ni mole ara olootu isin ara ti won tun ma pe mi ni baba awoka ohun ni ko ma bo ero oba ni soro ti wa ma pe mi si ni 081-33-83-1198 aise buruku ti ogbogun eledua ko ni fi se kun ge ni kokan wa o
0: ilera loro alafia tayo
21: Obadara Aba Home olóòtú iṣan ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe nínú egu tàbí iṣan ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kó dikọ̀ ká rin òpó ná méjì kùtì máa rẹ ni àbí ìwọ ọlọ́mọ ọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara ẹ ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákọ́lẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Obadara fún onírúurú àìsàn tí ò bá máa bá ọwọ́ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ gòlòbà gòlòbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí i kà sí wa lónìí ní Obadara Aba Home.
22: Ẹ̀lú ẹ̀ ló wá ní 081-33-83-1198 081-33-83-1198 a wà ní ìta akínlóye níwájú ilé epo tó tà ní ìtútàbà òjẹ́ ìbàdàn.
21: Bàbá Obadara ní àlàáfíà ló wúrò.
1: ìkànnì adẹ́rìn pòṣónú.
2: Ẹ nọwọ́ sí àwọn bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ kúdẹ ń ráyè bàbá wa. Olúwa sọ de pẹ̀tẹ́rẹ́, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
3: Bẹ́ẹ̀ ń wọlé wájú. Bàbá ń wọlé wájú.
2: Dádì ẹ̀yin ni sa.
3: Èmi
2: bẹ́ẹ̀ ni sa.
3: Ìlú àdúrà wèrè olùgbà.
2: Dádì bẹ́ẹ̀ mi sọ jàrí ni.
3: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dẹ tó ń dára jù àtúntò báyìí.
2: Ah, dádì ṣe tó yẹ ẹsẹ̀ wá gbá mi báyìí.
3: Wàá yí wàá yí mi.
2: Ah, dádì mo lè lu nǹkan.
3: Wàá yí.
23: 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.
24: Go back!

ayọ̀ yàtọ̀ sí ìdùnnú èèyàn lè fowó ra ìdùnnú ṣùgbọ́n kò sẹ́ni tó tún fowó ra ayọ̀ láyé ẹni ò wọ́n yín fowó ra ayọ̀ o ayọ̀ máa ń wá láti ọ̀dọ̀ elédùmarè ó máa ń wá láti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ìdùnnú o lè fowó ra ìdùnnú ẹni tó bá lè ẹni àpọ́n àpẹẹrẹ pé èèyàn fẹ́ fowó ra ìdùnnú o lè ra bíà fún ara ẹ kó ra ẹja sí i tó bá ní owó kó gbé ọmọ ẹni o ò ra ìdùnnú fúnra ẹ nìyẹn ẹyin fúnjọ yẹn nìkan o tí ò bá sówó lọ́wọ́ ẹnjọ́ kejì inú èèyàn lè padà bàjẹ́ ṣùgbọ́n ayọ̀ látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ayọ̀ làwọn agbẹ́tọ̀ yín wá lónìí o torí pé mo bá ní mo fẹ́ dùn yín nínú ìrọ́ ni o mi ò lè sẹ́ndì owó kankan sí yín èmi gan fún ara mi èmi gan ní ìdí owó ayọ̀ tí mo gbé wá fún yín yìí náà èmi náà kọ́ ni màá tún fún yín o ọlọ́run ló máa ń fún ẹ̀dá ní ayọ̀ tó bá dẹ̀ ti ṣetán láti fún èèyàn láyọ̀ ẹ gbọ́.

0: ẹlẹ́rìí wa wò lórí Facebook wa
1: kò yí padà 32 FM 949 fẹ̀yìn ẹ̀ ẹ̀rì bá ṣe ń ṣe inú kúlò
0: yìí tó tún sọ lẹ́ẹ̀kan sí
1: wa 32 FM 949 fẹ̀yìn ẹ̀ ẹ̀rì bá ṣe ń ṣe.
0: Bẹ́ẹ̀ bá ti tẹ̀ 32 FM 949 fẹ̀yìn ẹ̀ ẹni ò ẹ̀rí wa wò káàkiri ní gbogbo
1: àgbáyé
0: yes àgbáyé
1: nínú ilé tuntun
0: yes.

0: Kọlọ́run jọ àti èmi àti ẹ̀yin.
1: Ìbáwọn tó yàn.
0: Kọlọ́run jẹ́ kí òwúrọ̀ àti ọ̀sán wà kí alẹ́ dáa jù lọ.
1: Ọ̀rẹ́ nìkan ló sọ fún un fẹ́ràn.
0: Àbí tèèyàn bá rí ọjọ́ alẹ́ lò nínú ìdẹ̀ra àti ìdùnnú.
1: Èmi máa ń bẹ̀rù.
0: Irú ẹ̀dá bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n tí bá sì bẹ̀rẹ̀ ó tún máa.
0: Kò ní rèrò kò rí débi pé tó bá kú kò ní déjọba ọ̀run. Ọ̀rẹ́ ń tọ́lọ́ ń bá fún lórí ọ̀fẹ́ tó wọ 80 tó wọ 85 90.
1: Ọ̀rẹ́ bọ̀ ni.
0: Tí irú ẹ̀ bá kú tí wọ́n bá ní kò wọ ìjọba ọ̀run ó jẹ́ kí wọ́n ná kọ́nà kọ́nà padà sínú ayé.
1: Ọ̀rẹ́ sọ̀rẹ́ wọn.
0: Ó jẹ́ kí wọ́n ná nítorí padà sínú ayé o.

gbẹ da to ba wa ni ojo ale eni o to ti 70 to ti 80 to ti 85 90 egbo e fi ti balẹ ke egbo mi o eyin lọlọrun ran mi sile asale yi o akoko ko re o lati fowo kun owo ile te ti ko lati 1947 mo gba ki awon ti won fi aye ni ara won lara ku won ko yin lati fi aye ni omo eyan lara o e mo gba ki kanga ti egbe eni o ke wa so dabi bowo te egbe ke wa so di ohun babara ti eni o to je pe nikan kan o seri o lati wa so pe fe ma ta omi abi lati ma le awon eyan pe ma pon omi le wa o time ti e wa yi eni o boye nikan lọlọrun ran mi si ti mo n ba soro yi o time promo le wa yi o oti 75 oti 80 90 olorun wa buku fun e o ti ma gbagbe nkan o ti ma so kotokan tan olorun wa fun e lori ofe o buku fun e o tun fun e lowo o fun e lawon mo gidi akoko re lati se promo fa awon eyan se mo pe wo ran mo lo le ewe mo gbo olorun ti be toju awon omo e won ti di ni nla awon omo mo gan ti ndi ni nla mo wale aye maya ore wa baba wa e mo wale aye maya o mo wale aye maya o eyan ni dagba titi ko dagba ju olorun lo o wa dagba titi o wa dagba ju olorun lo iro ni gbogbo àwọn àgbà tán ti ń dàgbà láyé wájú ni wọ́n ń bẹ ìlédùmarè àkókò rè bàbá àti màmá tó ń gbọ́ mi grandpa grandma tẹ̀ ń gbọ́ mi ẹ rí pé mi lọ sórí àwọn ọ̀dọ́ orí ẹ̀yìn bàbá bàbá lọ́lọ́run rán mi sí o ẹ gbìyànjú gbogbo ohun tí ọlọ́run bá fi fún yín ni kẹ́ ẹ fi sin ọlọ́run gbogbo ẹni tẹ bá dìmọnú ẹni ò tẹ dìmọ kan kódà kó jẹ ọmọ yín gan lẹ ń bá jà ẹ dáríjì báyìí o torí pé ẹnikẹni tí ò bá lépa àlàáfíà kò lè rí ọlọrun táìmù rèé tìyẹn máa ń bá ọlọrun làjá o gbẹyàn bá ṣe wà ní 40 tó wà ní 35 tó 150 ó sì lè ṣakọ o ṣùgbọ́n tó ti over 70 lọ síwájú o ti wà nípò àgbà kódà níjọ́ tó bá ti ṣe 80 ló ti wà nípò arúgbó ẹni ò rọra ṣe o torí táìmù rè táìmù tẹ wà yẹn gangan ni ó jẹ kó o máa wá nǹkan tó fi máa ra ilé padà tó fi máa délé ológun ó jẹ kó o wá lè wá. bá ṣe wọn fún wọn gbà yín mọ̀ràn pé tẹ bá túnú lè yẹn ṣe ẹni o ẹ má má gba 1.5 million ẹni tó gbà yín mọ̀ràn ẹ mọ̀ dà lóhun mi ní kẹ má gba owó rárá mi ní kẹ má fowó kan owó lè yín o bàbá ṣùgbọ́n owó tèèyàn bá ní tí mẹ̀kúnù ò bá jẹ nínú ẹ̀ ẹni o ó ní fún ara ẹ̀ ni o kò ń ṣe ti ọlọ́run o Jesu sọ pé ó sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ebi ń pa mí ẹ̀yìn ò fún mi ní oúnjẹ jẹ òǹgbẹ́ ń gbẹ mí ẹ̀ fún mi ní omi mu àwọn ọmọ ẹ̀yìn Jesu wá ń bi pé olùgbàlà ìgbà wo ni ebi ń pa yín tà fún yín lóúnjẹ jẹ irú rọ wò lẹ ń pa ọmọ wa yìí ìgbà wo lòǹgbẹ́ ń gbẹ yín tẹ̀ fún wọ́yà fún yín lómi mu Jesu sọ pé níwọ̀n ọgbà ti ẹni tó wà ní ẹgbẹ yín tẹ ẹ bá ti ṣe fún ẹ ti ń fòǹgbẹgbẹ mi. níwọ̀n ìgbà tí o bá ti ń ni ọmọ làkejì ẹ lára ọ̀rẹ́ wa o ti ń ni ọyàn ọlọ́run lára. níwọ̀n ìgbà tí o bá ti ń fi ara ni ọmọ làkejì bóyá owó àbí ọlá àbí ipò àbí ilé àbó gbogbo tí ọlọ́run fún ẹ wá fi ń ni ọmọ ńlá kejì lára ó ti ń ni ọlọ́run lára o.
tori pe aworan Olorun ni wo na aworan Olorun ni e eni o ti ni eledumare lara mo nbo sina Peter

olùdarí ètò yìí ní 32FM pé kí wọ́n jọ wọ́n láàrin eléyìí tá à ń lò lọ́wọ́ yìí ẹni ò kán bá wa fi 30 minutes àbí 15 minutes sílẹ̀ rí ẹ̀yin olólùfẹ́ àdúrà ìṣòro yẹn àjọ máa ń gbàdúrà yẹn lóru yẹn kẹ má ba mọ̀ pọ́kàn yín wà ń bẹ̀. Ẹ má bínú sí wa.

0: eré méjì làwọn èèyàn ń sábà yìí o ní rere wo ni
1: wo ni ẹja
0: bá ṣe ń sá eré owó àwọn ọmọ school bẹ́ẹ̀ là ń sá eré àwọn tó fẹ́ ṣọdún léyá ẹni ẹnìkan pè mí kó tó lè pé a máa bẹ̀rẹ̀ a máa wọnú ọ̀sìn obama ẹjọ inú mi fún yín ní owó 10 million naira kí ẹ fi lọ mẹ́ka àti kí n fún àbí kí n ràn yín lọ mẹ́ka ìwò lẹ́fẹ́ gẹ́gẹ́ bí
1: ẹsọ dáadáa káwọn
0: ènìyàn wọn fún ẹnu ẹnìkan ràn mí gbà òun fẹ́ ràn mí lọ mẹ́ka àbí òun fẹ́ ràn mí wà lọ mẹ́ka alájà wà
1: pé káwọn lọ dà lájà
0: ẹnìkan lọ dà lájà pé kò ń fún mi ní owó èmi lọ mẹ́ka àbí kò ń ràn lájà lọ mẹ́ka àbí kò ń fún wa ní owó ẹ ká mọ̀ wùlẹ̀ lọ sí mẹ́ka ìlú mímọ́ ẹni o mọ̀ wá ò pé mi ò tí ì sọ àwọn ẹ̀sìn lọ mẹ́ka báyìí mi ì sọ fún alájà yìí pé mi ì sọ fún màámi mùsùlùmí ni wọ́n pé ẹni o lágbájá o ìfẹ́ ràn yín lọ mẹ́ka mo ní o ti sanwó sínú àkáǹtì wa mo ní kó máa ràn yín lọ kẹ mọ lọ mẹka mọ o èmi àti yín ó dẹ̀ fẹ́ kí mi sì yín lọ mo á ní o ti san $20,000 ló san
1: tá
0: a bá ṣe $10,000 yẹn ń lọ bíi $20 million o ti san sínú àkáǹtì so mo ṣe fẹ́ sọ fún màmá ló ń ṣe mí báyìí mi ì jẹ́ lọ mẹka mo ní kó máa wulẹ̀ lọ mẹka èké mi náà máa lọ mẹka tó bá jẹ wọ gan jọ kí ló ìwé yẹn ṣé ohun tí mo ṣe yẹn ṣe kò kí mi ti kọjá yẹn báyìí
1: ẹ mọ̀jẹ̀ mi ti sọ
0: kò má ti sọ
1: káwọn yẹn
0: kọ́ndásì èmi kò bí nàìjíríà ṣe rí ni o
1: no ẹ̀yin lè mọ̀ owó bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn yẹn dá.

0: Hello.
1: Hello.
2: Hello.
1: Hello, Kale.
0: Kale.
1: Hello. Ashe. Ashe, o gbo en ten gbo wa. Arakunrin to mu oro to mu
0: ejo wa.
1: Ejo to mu pe kan abaun da soro o ti gbo. O ti gbo o koda owo mama pada fun. O na mo 12 million ti e ko fi ma se gbadun ara. Ṣùgbọ́n kò ṣe òótọ́ pẹ̀lú màmá ọ̀gbẹ́ni wàídì ẹ ṣe òótọ́ pẹ̀lú màmá yín o ẹ dẹ̀ sọ fún ẹni tí ó fẹ́ ran màmá lọ sí mẹ́ka àti ẹ̀yìn náà pé ẹ ti bá màmá gba owó mẹ́ka ẹ màmá owó mẹ́ka yín rèé o bẹ́ẹ̀ màmá bá wá tọ́jú ẹ̀ dé ọdún tó ń bọ̀ ó dà o ṣùgbọ́n ẹ̀yìn tẹ̀yìn o ẹ̀yìn ò lọ sí mẹ́ka o ẹ sọ bẹ́ẹ̀ fún màmá tí màmá bá wá sọ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àájọ dásì ṣùgbọ́n mọ̀ pé pápẹ́ yìí ni grandma jẹun bá pápá jẹ́ kí n tẹ̀ bí èèyàn mẹ́ta pé pápẹ́ yìí grandma kílẹ̀ máa ṣe torí grandma náà lè fẹ́ máa bóyá ọkùnrin gan sí lọ sọ́dọ̀ ẹni pápẹ́ yìí grandma kílẹ̀ máa ṣe pẹ̀lú gbogbo mi kójú obìnrin.
0: Hello.
1: Ẹkọ ẹkọ ètò ẹ bá wa dáhùn pàápàá pápẹ́ yìí ni. Kí lè
2: rí pé tí ìbàjẹ́ ń gbé ẹbẹ́ sí gbé wá ní kọ́ndíṣàn tí ìyàwó mùsùlùmí tó bá mọ̀ pé mùsùlùmí yìí lo
1: a lọ
2: ti àárẹ̀ mẹ́ka lásìkò tá a lọ yìí bá jẹ́ mùsùlùmí
1: pápẹ́ yìí ni gan-an kí lè máa sọ
2: pé támásán kò máa ṣe tàn nílẹ̀ wà
1: pápẹ́ ní sòrò ẹ̀fìyẹ́lẹ̀ ẹjọ́ pápẹ́ yìí ni gan-an tọmọ yín bá wá kówó mẹ́ka wá kí lè máa ṣe hello pápẹ́ yìí ẹ̀wọ́ àwọ̀ ọjà àdá
2: ẹ̀
1: ẹ ṣe pápẹ́ yìí grandma kílẹ̀ máa ṣe ẹ ṣe ọ ti lọ ọ ti sọ ọ̀dà gidi
0: ẹ̀mí
1: ọlọ́run jọ kọ́lọ́run wájẹ̀ kan ra brain wa hello ẹ̀gbọ́n wọ́n gbọ́ yín o hello. Dáka kọ̀tì ẹ̀ báyìí bóyá ká dáwọ́ ẹ̀ dúró
0: lọ́wọ́
1: ti ń dìjà
2: ìlú ọjà.
1: Hello. Ẹ̀yà ìjọ ẹ bá dá sí pápápá no time.
2: Ẹ̀kalẹ́. Hello.
1: Hello ẹ máa sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín.
2: Hello.
1: Hello ẹ máa sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín. Ẹ̀kalẹ́. Ẹ̀kalẹ́.
2: Hello.
1: Yọ fóònù kò nídìí ẹ má bínú ẹ má wulẹ̀ pè mọ́ torí àwọn tí wọ́n máa ń gbé ẹ̀sìn sórí àfẹ́ dáhùn sí mọ́ ẹ má bínú ẹ mọ́ tẹ̀ mọ́ ti yọ wáyà kò nídìí fóònù ẹ má wulẹ̀ pè mọ́ ẹ má pè mọ́. Fáájì ń tẹ̀síwájú gbogbo ohun tá a bá sọ bẹ́ẹ̀ náà bá ní nǹkan kan tẹ́ fẹ́ kí ayé bá yín dá sí ẹ pè sórí nọ́mbà.

0: akérò tí ẹ̀ ń gbẹ̀wà láti bí ọwọ́ aago mẹ́wàá aago mẹ́kànlá àbọ̀ ti lò gbogbo bí kíbi tí ẹ̀yin bá wà báyìí ẹ̀jẹ̀ kí a ti máa múra lẹ̀ báyìí láti lọlé kódà kíyàn wọn ṣe fàájì ó jẹ́ tòsí ilé lẹ tí ń ṣe fàájì ní bí apalọ̀ kan ó jẹ́ kẹ́ báláǹsì ìyá tí ẹ mọ nǹkan lọ́dọ̀ ẹ̀ báyìí kẹ́ máa lọ inú mọ́tò lẹ́yìn wà ní ẹni o orí ọ̀kadà lẹ́wà ẹ ṣe ara máa lọlé jẹ́jẹ́ àtọ̀rọ̀ sí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ alẹ́ ẹni o ẹ ṣe ò tẹ̀ ń gbọ́ wa o fàájì express ń tẹ̀sẹ̀ ẹni o ó ń tẹ̀síwájú lọ́sẹ̀ẹsẹ̀ adẹ̀kíyìn gbogbo ẹ̀yìn tí ẹ kí wa pé akọ àtìlé bọ́ sílé lágbára ọlọ́run akọ́lé fẹ̀yìn náà mo bọ́ sí abala ìdúpẹ́ ẹni o abala ọpẹ́ àti ẹni o nítorí èèyàn bá dúpẹ́ tàná ò léré mi gbà abala tó kẹ́yìn òní abala olúwa lolùṣàgùtàn mi ẹni o méjì ni ó wà nínú 30 minutes tó kù ìdúpẹ́ àti olúwa lolùṣàgùtàn mi òní abala tí mo wà ìdúpẹ́ yẹn torí pé kò ní sí àǹfààní láti gbọ́ wa ní ọwọ́ olóró ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run láàrin bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹni o ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìṣẹ́jú mẹ́wàá ìyókù ká fi gbàdúrà pé a fẹ́ lọ faralélẹ̀ láti àárọ̀ tá a ti jáde ẹni o tó súnmọ́ àwọlé láyà àtàlàáfíà àbí ṣe kò tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ a ti ṣe fàájì bí wọn bá ti lọ bí wọn bá kó omi iṣẹ a lọ ṣe fàájì tó bá ṣe fàájì wọ bí aago mọkànlá àbọ tó bá délé a dúpẹ lọdọ ọlọrun pé olúwo ṣe o tó bá ku ẹni lẹyìn tó bá dúpẹ tán a wá ní olúwa ìwọ lolùṣàgùtàn mo tún fẹ lọ sùn báyìí o
1: iṣẹ
0: ẹṣọ mi o ẹni ẹ rí pé
1: o
0: ti mú yẹs báyìí o ti mú yẹs tá a bá ti ṣe lẹyìn iṣẹ a ṣe fàájì lẹyìn fàájì a dúpẹ lẹyìn ayọpẹ a lọ gbàdúrà ni o

0: to ofin ni mo le agba to ofin mi da mi pada sile agba ti mi fini pada seyin olu agbe wo mi agbara agbara olorun tun wo ni mu mi mo le sari awon ajoji eniyan awon to ba n ba re agba to lala iku to lala to ba lara awon to ti ku agba tun wo fi ni mu mi mo le sari awon oku olu agbe agbara na wo mi be wo mi be wo mi be wo mi agba to fi ni mo le sinu osi sinu panju lari awon eniyan awon eka awon to n lo lawo onirawo olu fun mi ni agbara si won fini mo mole loju loju ala o mi ni agbara jesu lo awa amen e poruko olohun eni o e poruko olohun e kunle e so po oluwa ohun ti won gba lowo mi ati gba le kan o loju on loju ala ran geli igbenija tele mi leyin lo gba fun mi wa oluwa lo gba fun mi wa angeli igbenija ran tele mi leyin loju on loju ala gbogbo ohun ti mo sonu eni to toju ohun ti mo toju ala oju orun sonu mo n wa kiri loju aye oluwa faanu gba fun mi gba ise mi fun mi gba fun mi eso dadua oluwa gba fun mi oluwa gba fun mi oluwa gba fun mi yari masanda oruka paali oluwa gba fun mi oluwa gba fun mi oluwa gba fun mi oluwa gba fun mi oluwa gba fun mi oluwa gba fun mi jesu oluwa wa ami ẹyin tẹ n gbàdúrà tajọ n gbàdúrà ẹyin náà gbàdúrà fún àwọn náà nlé àwọn náà gbàdúrà fún wa nlé o ọyọ à ń retí àdúrà yín ẹ má gbàdúrà fún àwọn náà nlé ẹ gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà olúwa má jẹ́ kó ogun ó ṣẹlẹ̀ àgbáyé ogun tó ń ṣẹlẹ̀ tó mú kí epo wọn kí gbogbo nǹkan wọn olúwa jọ ọ́ bá wa lọ dá sí olúwa tu àgbáyé lára olúwa tu orílẹ̀-èdè nàìjíríà lára wàhálà àti ìdààmú àjọ ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbàdúrà fún wa olúwa kó gbàdúrà fẹ́yìn náà olúwa kó dúró tì í jésù olúwa wa àmì iléyá
1: orúkọ tèmi ni ọládẹpọ johnson tí gbogbo èèyàn mọ sí mc wo ó yẹ jẹ ní nǹkan tẹ fẹ bá wa sọ àwọn
0: èèyàn tẹ ń bèrè nọmbà ẹ tẹ ti nọmbà yìí o
1: ó náà ẹ
0: o 37 29 00 57
1: kẹmẹsẹgì mọ iwasi
0: ẹ da padà tún pẹlẹ
1: ó náà ẹ o 37 29 00 57
0: nọmbà tí ẹ máa pè wá sí nìyẹn lẹyìn ètò ẹ pè wá síbẹ táwọ tèmi ló ya so dákọ rẹ táwọ tèmi ló lùwà kọlu àṣẹ ohun tèmi tọpẹ ẹpè mi lẹfà angeli sẹyìn ẹpè mi prophet yìí ẹpè mi ní àáfà yìí ẹpè mi lè máa mú yìí ẹ ṣáà má fi ọmọ èṣù sí mi lẹyìn o èmi náà ní gbàdúrà kí n di ọmọ èṣù orúkọ jésù èṣù ò ní lò mí àpàdé tó bá rí jọ mẹjọ tó ń bọ nípa ìfẹ olùgbàlà kì yóò sí nǹkan kan ó dàbọ.
2: Tani yo kori o ke oluwa lo tabi tani yo duro ni

0: ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.